ikú tó pààyà ti ṣá ó lè pa àwọn nígbà kí ló ń fọlọ́kẹ́ ẹyẹ ló fọlọ́kẹ́ kí ló rí nílẹ̀ àwọn ènìyàn ló máa rí nílẹ̀ má tẹ̀lé mọ́lẹ̀ ọ̀hún má tẹ̀jú ilẹ̀ mọ́lẹ̀ kó má bàdọ̀ balẹ̀.

Go bus stop opposite Brent Somme omo yadun e kan so pe en lo si se bi oba wa nawo be si gbogbo eyin te wa ni ologun eru e kan so pe lo si capital bus stop ni ologun eru e ti ri church baba se bi oba gbogbo eyin te wa ni oyo e kan so pe lo si oyo tan e bere sabo ni ilepo alasaru e kan so pe church baba se bi oba le nlo e ri wa nibe gbogbo eyin te n gbe ni apete e so kale ni ibi oja apete yin e kan gbe okada eni church baba se bi oba to wa ni oladua ibe le lo gbogbo eyin te n gbe ni olodo e kan de olodo garage yin e gbe okada ti n lo si se bi oba ah gbogbo eyin te wa ni olu loyo lati olorun sogo e gbe okada ti n lo si ladeko filling station leyin ladeko yin e ti ri church baba se bi oba nibe gbogbo eyin te wa ni muslim lati ori bridge muslim e kan gbe okada tabi moto ti lo ife ni koko on two inu ibe gangan ni ijoba baba se bi oba wa gbogbo eyin te wa ni maniya ni olukoju street opposite ajorosun estate ni maniya yen te ba ti bo nbe ele n lo si church baba se bi oba gbogbo awa ta wa ni omuadio ni ilu ibadan te ba ti de iyana ile baba elija anigilade ni abara e so wipe e lo church baba se bi oba God bless you ile ni mo wa mo ki ki olorun se bi oba beni lati se bi oba ki so enu laso igbese ninu emi ni ere die re ti oluwa olorun tun se pase ti ran si aye re apostle dr sm mustafa jp baba se bi oba pelu pastor mrs unis mustafa mama se bi oba ninu ire ati mi alagbara nla lo sorilede israel ati jordan pelu ipade adura agbara mi fun mi special mega crusade ojo kejila si ojo kokodin oṣù kẹwàá ọdún 2026 nínú àjọ ẹ̀mí máa wáyé o pẹ̀lú bàbá àti màmá ṣe bí ọba lọ sórílẹ̀-èdè israel àti jordan lẹ́yìn tí ó mú kí olúkálùkù ṣílẹ̀kùn bọ́ sí yàrá agbára láti máa ṣe bí ọba láyé wa ẹ̀ ti lọ forúkọ sílẹ̀ báyìí ní gbogbo ẹ̀ka iléeṣẹ́ ìránṣẹ́ seed of christ bàbá ṣe bí ọba tàbí lẹ́yìn kí yìí ọ́fíìsì you fit fly tó bá súnmọ́ ẹ mọ̀ pé you fit fly lọ̀gá àgbà fún hotel reservations hotel booking tó fi mọ́ airport transfer fún àlàyé ẹ máa pe 09078680206 tàbí 08025249 ìrìn àjò ẹ̀mí lọ sórílẹ̀-èdè israel àti jordan tá a pè ní gbàrà mi fún mi pẹ̀lú bàbá àti màmá ṣe bí ọba ìrètí ẹ náà yóò tù ọ lọ́wọ́ má gbẹ̀yìn o.

0: sórí ètò wa ètò yín ire òwúrọ̀ láti ilé ìjọsìn ìjọ onítẹ̀bọmi ẹlẹ́ẹ̀lẹ́ Baptist Church. Olùṣọ́ àgùntàn wa ni àlùfáà ẹni ọ̀wọ̀ àti ọ̀mọ̀wé John Adékunlé Adédòkun. Ẹ máa bá wa ká lọ.
1: Ẹ jẹ́ kí a kà nínú ọ̀rọ̀ Ọlọ́run, ìwé Samueli kínní orí ìkẹjọ láti ẹsẹ̀ ìkẹrin dé ẹsẹ̀ kẹjọ. Samueli kínní orí kẹjọ ẹsẹ̀ kẹrin dé ẹsẹ̀ ìkẹjọ. Báyìí ni ọ̀rọ̀ Olúwa wí. Gbogbo àwọn àgbà Ísíráẹlì sì kó ara wọn jọ, wọ́n sì tọ Samueli lọ sí Rama, wọ́n sì wí fún pé kíyèsí ìwọ́de arúgbó, àwọn ọmọ rẹ kò sì rìn ní ìwà rẹ. Ǹjẹ́ fi ẹnìkan jẹ ọba fún wa kí ó lè máa ṣe ìdájọ́ wa bíi ti gbogbo orílẹ̀-èdè? Ṣùgbọ́n ohun náà burú lójú Samueli, nítorí náà tí wọ́n wí fún pé fi ọba fún wa kí ó lè máa ṣe ìdájọ́ wa. Samueli sì gbàdúrà sí Olúwa. Olúwa sì fún Samueli pé gbọ́ ohun àwọn èèyàn náà ní gbogbo èyí tí wọ́n sọ fún ọ, nítorí pé ìwọ kọ́ ni wọ́n kọ̀, ṣùgbọ́n èmi ni wọ́n kọ̀ láti jẹ ọba lórí wọn, gẹ́gẹ́ bí gbogbo ìṣe tí wọ́n ti ṣe láti ọjọ́ tí mo ti mú wọn jáde wá láti ilẹ̀ Íjíbítì títí ó fi di òní, bí wọ́n ti kọ̀ mí sílẹ̀, tí wọ́n sì ń sin àwọn ọlọ́run mìíràn, bẹ́ẹ̀ ni wọ́n ṣe sí ọ pẹ̀lú. Ẹ jẹ́ kí a gbàdúrà. Olúwa, jẹ́ kí ọ̀rọ̀ ẹnu mi àti ìsàrọ̀ ọkàn àwọn olùgbọ́ mi kó ṣe ìtẹ́wọ́gbà ní ojú rẹ, Olúwa Ọlọ́run agbára wa àti olùdáǹde wa. Ní òní ogúnjọ́ oṣù kẹsàn-án ọdún 2026, mo kí gbogbo ẹ̀yin olùgbọ́ mi níléleko lẹ́yìn odi wípé ẹ kú ọjọ́ ìsinmi, ẹ kú ọ̀sẹ̀ tuntun, ìrí Olúwa yóò jẹ́ ìpín yín, àánú Ọlọ́run yóò sì ṣògo lórí yín. Lónìí a fẹ́ wo ọ̀tá ìran. Ní ìjẹjọ́ a gbọ́ nípa ìran, pé ìran ṣe pàtàkì fún ìgbésí ayé tó nítumọ̀, ìgbésí ayé tí ó pegedé, tí ó yege, tí ó lálùyọ. Láìsí ìran, Bíbélì wí pé àwọn èèyàn ṣìnà, àwọn èèyàn sọnù, àwọn èèyàn ṣìṣe. Lórúkọ Jésù, o ò ní sọnù, o ò ní ṣìnà, o ò sì ní ṣìṣe. Ìran wá nìyí o ní ọ̀tá o. Ọ̀tá àkọ́kọ́ tí a fẹ́ gbéyẹ̀wò lórí rẹ̀ lónìí, o ní kí a máa ṣe àwòkọ́ṣe. Ọ̀tá àkọ́kọ́ o ní àwòkọ́ṣe tólóyìnbó ń pè ní imitation. Mo fẹ́ dàbí lágbájá, mo fẹ́ ṣe bí lágbájá, mo fẹ́ ní nǹkan bí lágbájá, mo fẹ́ ní ọ̀rọ̀ bí lágbájá. Ṣùgbọ́n o ní agbára lágbájá. Ọlọ́run ò fún ọ ní ìran lágbájá. Ọlọ́run ò ṣètò ayé rẹ bí ti lágbájá. Ọ̀tọ̀ọ̀tọ̀ ni ìran yín. Àwọn bàbá wa sọ wípé ènìyàn gbọ́ bí ọjà títà, ó gbégbá òwò láì bèrè lọ́wọ́ orí. Ṣé n tí Ọlọ́run dá mọ́ ọnu? Ṣé ìran tí Ọlọ́run fi fún ọ ni? Àbí nítorí wípé ará àdúgbò rẹ ń ṣe, ẹni ẹjọ́ ń ṣiṣẹ́ ń ṣe, ọ̀rẹ́ rẹ ń ṣe, ẹni tí ẹjọ́ ń jọ́sìn ní ìjọ ó ń ṣe? Èyí ni mo fẹ́ dàbí lágbájá, èyí tí máa ń mú ìkùnà bá ìran ènìyàn. Kí ló dé tí àwọn èèyàn fi máa ṣe àwòkọ́ṣe ẹlòmíràn? Wọ́n fẹ́ dàbí wọn, o nídìí àkọ́kọ́. Èkejì, n tí wọ́n ní kò jọ wọ́n lójú, n tí wọ́n jẹ́ kò já mọ́ nǹkan kan fún wọn. Ẹlẹ́ẹ̀kẹta, wọ́n rò wípé káwọn ó dàbí ẹlòmíràn yẹ ń lọ dára jù, léyìí tí lọ́pọ̀lọpọ̀ ìgbà kò sì rí bẹ́ẹ̀. Àpẹẹrẹ àwọn tó ṣe àwòkọ́ṣe àwọn mìíràn nínú Bíbélì tí wọ́n láwọn fẹ́ dàbí àwọn kan tí ó sì kó bá ìrìn àjò ayé wọn. Àwọn àkọ́kọ́ ní Ísíráẹlì tarí yìí. Wọ́n ní Samueli fọ́bàjẹ́ lórí wa, káwa náà lè bá dàbí àwọn ènìyàn tó wà yí wa ká, àwọn orílẹ̀-èdè tó wà yí wa ká lọ́ba, àwa náà fẹ́ lọ́ba. Tọ́ba ló yẹ wọ́n rárá o. Bákan náà ni Jákọ́bù, ẹni tí ó da àwọ̀ ẹran bora kó lè bá dàbí Ísọ̀, èyí tó sì mú ìkùnà bá. Bákan náà làwọn ọmọ Skeva, inú òwe ṣe àwọn àpọ́sẹ́lẹ̀ orí 19:11. Wọ́n ní àwọn náà fẹ́ dàbí àwọn àpọ́sẹ́lẹ̀, pàápàá jùlọ Pọ́ọ̀lù. Wọ́n ní lórúkọ Jésù Kristì, èyí tí Pọ́ọ̀lù ń wàṣù, àwa náà fẹ́ gba òmìnira, a fẹ́ fún ọ ní ìdánṣẹ́gun, ó sì ṣe àkóbá fún wọn. Kí ni ewu tó ń bẹ nínú kí a máa ṣe àwòkọ́ṣe? Ewu àkọ́kọ́ òun ni wípé ó máa ń mú ìdádúró bá ayé ènìyàn, ó máa ń fi òdì wọn sí. Èkejì ni pé o ò lè dàbí ẹni tó fẹ́ dàbí un láéláé, o ò lè di ẹniyẹ. Ìtọ́kàn dà o ni pe o dabi eni ye lona keji ta ba nse be oluwa re o so akanda ti enu yo san ayama ti enu bakana ni pe oluwa re koni je nkankan ma tori na sawari ara re sise ni awon agban ti olorun ti bu ola fun ti olorun ti bukun fun o nigba na ni won o si wa jeyan loni lari ma se dabi elomiran o olorun do ni akanda ni olorun do ni eni oto ni iniyan oto ni o ayanfe olorun ni o orilede mi ma ni o tori na mo riri ti olorun do mo mo riri nto je mo riri ori ofe olorun nu aye re ebun olorun nu aye re ife olorun nu aye re bo si tin se be iran ti olorun fun o yo wa si muse ona ti o si gbegba olorun yo ran o lowo loruko jesu yo si dara fun o eje ka sure oni oluwa olorun awon mogun mo sure fun gbogbo awon eniyan won yi iran re fun aye won yo fese mole ota iran ti se mo fe dabi lagbaja awuko se buburu ja won gba lowo re tu won sile lowo re emi mi ma je won o se awari ara won je won o se awari ete re fun won ninu sisawari yi akanda to da won fidi e mole gbogbo nti o je ki akanda ye ko bujade fun ogo re loruko ti jesu oluwa ko jeyo nu aye won gbogbo awon ti o mu akanda ye jeyo oluwa mo won ba won pade igbese ti o mu ki awon eyan won yi ki iran re ko se mo won lara jesu mo won gbe oluwa yo tiyin leyin iran olorun yo se mo yin lara iti olorun yo se ninu aye yin ite iwasaye yin yo fidi mole ori ofe olorun yo jeyo nu aye yin e gbegbese aye yin fun ogo olorun fun anu olorun fun iranlowo olorun fun ife olorun gbogbo ota to duro to lohun oni je ki ran yin ose mo so pe loruko jesu oluwa da won lagara orun ran yin lowo jesu ti yin leyin emi mo kun yin fun agbara o kun yin fun ori ofe re o kun yin fun atileyin re o kun yin fun ogbon re be ti n lo loni ogunjo osu kesan odun 2026 yo dara fun yin iranlowo nla yo dide fun yin oju adura ko ni ti yin ife olorun yo se mo yin lara gbogbo ohun ti a e fi se awukose to wa ndi yin ku to wa so yin di enikeji dipo ke je enikini mo so pe loruko jesu orun ra yin pada loni enikini na le mo je nitori pe eniyan oto ni yin orilede mi mo ni yin ayanfe olorun ni yin olualufa ni yin tori na e ma serere e ma gbile e ma gboro anu olorun yo si wa pelu yin agbara okokun ni kayin ibi oni ri yin gbese oju adua o si ni ti yin yo dara fun yin o yo ye yin o inu yin o dun o olorun o pese fun yin o olorun o bukun fun yin o olorun o saanu yin o olorun o gbadura yin o olorun o gbe yin leke o olorun o to yin sona majemu re yo si se ma yin lara yo dara fun yin loruko oluwa be ni ori se olorun gun jesu oluwa wa ire o
0: e pade wa fun akoto eto yi lojo mejo idede akoko kan na oluso agutan wa ni eni owo ati omowe john adekunle adedokun ero ibanisoro wa ni 08039501349 la kan si 08039501349 titi ojo mejo ka pade layo emi ni tiyin to to joy oladejo.

0: jíjí ni mú jí ni mú wòran ọkàn jíjí láti àpàkó jí tí wọ́n wòran ọ̀nà òréré ni gbogbo wa ń wò wá kì í ráyè gíngín la dáhùn ṣe tó mi wéere gbogbo wa pátá lòpè nípa àkúnlẹ̀yàn ojúmọ̀ aláyọ̀ ẹ káàárọ̀ ẹ kú ọ̀yẹ̀ tó là péréngede lóòrọ̀ tòní o òní jẹ́ ogúnjọ́nu oṣù kẹsàn-án òjìlélẹ́gbẹ̀ ọdún dín mẹ́rìnlá tí fútẹ̀dọ̀ròyìn náà látúgbé wa kayín mọ́ láàárọ̀ tòní ní ìkànnì splash 105.5 FM The Integrity Station Promoting Right Values. Agbétàná dànù agbétuntun dé gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ṣe mọ̀ wípé ìkànnì ọmọlúàbí ọkàn ọ̀jọ̀kan àwọn ìròyìn eléyìí tí ó ń sọ bí nǹkan ṣe ń lọ sí lórílẹ̀‐èdè Nàìjíríà kódà lágbàáyé àti gbogbo ẹsẹ̀ kùkú náà là máa mú wa fún yín. Àtúgbédé lóòrọ̀ tòní náà nu kò sì sí méjì tá a fi torí ẹ̀ra odi dẹrẹ́ kì í ṣe nítorí àtipajẹ́ bí kì í ṣe pé nítorí òfófó ni bẹ́ẹ̀ sì rè wòye alẹ́ àná àmà tí ìsùn nílé wa ìbẹ̀rẹ̀ òfófó ní ń jẹ́ bẹ́ẹ̀. Ọlárẹ̀wájú ọ̀pẹ̀lẹ̀ ọ̀rọ̀ adéhùsì lorúkọ tí mò ń jẹ́ o ẹlifáṣọ lóyún rèé ọ̀kan ṣoṣo àjànàkú tẹ́gbàágbòjì ẹfọ̀n papọ̀jọ g square arco sky gíran global radio king of scorer continental and intercontinental. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ bó ṣe máa ń lọ lórí ti fúntẹ̀ ẹ̀dọ̀ ìròyìn àwọn àkọlé ìròyìn náà la máa ń kọ́kọ́ ṣàbí ṣàbọ̀jọ fún yín. Àtún ti kó wọn dé lóní kẹ̀tíkẹ̀tí lóòrọ̀ tòní o bá a ṣe gbé ìwé ìròyìn punch wá bẹ́ẹ̀ náà ni the nation náà dókòrè tán vangard ọ̀gbẹ́yìn guardian arìnrìn ni ṣe bẹ́ẹ̀ bá tajú kan tẹ́ ẹ bá bá ń wò ó ẹ máa rí daily post o daily sun náà kò ṣàìsí ń bẹ̀ bẹ́ẹ̀ náà lẹ́tùn máa rí ọ̀kan ọjọ́ kan àwọn ìwé ìròyìn eléyìí tí ó jẹ́ pé wọ́n làmìlàaka wọ́n sì tún ló kọ jákèjádò lẹ nàìjíríà wọ́n ń bẹ káàkiri náà ni tí ò bá ewu dé bí ti wù kọ mọ wọ́n ti kúnlé wọ́n ti kúnà ti ìfúntẹ̀dọ̀ ìròyìn òun náà ni lóòrọ̀ tòní gẹ́gẹ́ bí àwọn àkọlé tó ti kà síwájú mi ń bíbà yìí ṣe ń sọ òun náà ni mo ti tajú kan tí mo wo ìròyìn kan tí punch gbé jáde o tí àkọlé rẹ̀ tó kà sóde wípé ẹ gbọ́ ẹ jẹ́ kí ìmúṣẹ ẹni ní ọ̀kúnkúndùn kó jẹ́ pàtàkì bẹ́ẹ̀ sì ní kẹ́ ẹ fira yín hàn gẹ́gẹ́ bí àkọṣẹmọṣẹ èyí náà ni tí ọ̀gá àgbà tó jẹ́ jagunjagun kan ọ̀gágun ni tí ó ń ké sọ fún àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ kẹ́kọ̀ọ́ gboyè ẹ̀kọ́ ìmọ̀ nípa iṣẹ́ ológun lórílẹ̀‐èdè nàìjíríà lápá abo lórílẹ̀‐èdè nàìjíríà gan ẹ máa gbọ́ nígbà tí àsìkò bá tó torí pé kí ni béèyàn bá fowó ròyìn ṣé bó tiẹ̀ yẹ ó yẹ kó lè kọ́ onítọ̀hún lójú bó ti rí gangan nu punch òun ló punch ìròyìn ẹ jáde ń bẹ
1: o. Order scoro daily post náà ló post ìròyìn eléyìí sígboro ayé o níbi tí ẹni tí í ṣe olùdíje sípò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú ti adc ó ti fìgbà kan rí jẹ́ igbákejì ààrẹ lórílẹ̀‐èdè wa nàìjíríà ta lẹni à ń perí o Atiku Abubakar ni o òun náà lọ́mọ̀ ti kéde pé kí aláàdé iléeṣẹ́ ààrẹ lórílẹ̀‐èdè wa nàìjíríà a máa sojú bọ àbójúbọ babalá baba ẹnìkan
0: àwọn ń bọ ń bẹ
1: irọ o oníkálukú náà ló lẹtọọ láti gborí wọbẹ kó sì ṣe ẹtọ ẹ gẹgẹ bí ọmọ orílẹèdè wa nàìjíríà láti ṣiṣẹ sìn ló
0: ilé gbogbo
1: wa níbo gan náà ló ti gbogbo jáde torí pé ìṣe lálàyé o pé a máa sanwó kọ ààrẹ ní ọkọ ọbẹ ni
0: kò yẹ
1: kó sá mọ wà ń bẹ sá kọ mọ wà ń bẹ sá
0: kọ mọ wà ń bẹ sá
1: irọ o èso yìí àjẹwọ bí oyè mọọmù níbo gan ló ti gbogbo jáde kí ni tó fa sábàbí ẹ mọ̀ gbọ́ bákòókò rẹ bá ti tó ni o.
0: bí àsìkò bá tó ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn èyí náà ti daily post tó gbé jáde lóòrọ̀ tòní o níbi tí bàbá olóyè olùṣègùn ọbásanjọ́ ti sọ̀rọ̀ ààrẹ àná lórílẹ̀‐èdè nàìjíríà ẹ bọ́ra òwú bàbá sọ̀rọ̀ ó ní ǹjẹ́ mọ̀ pé láyé jọ̀hún ìran yorùbá tí ọba kọlà ojú akúṣẹ ojú aláẹ lówó lọwọ náà ni a fi woru wọn òun la fi máa gbọ́ tí wọ́n máa sọ pé olówó ní kọlà daily post ló gbèrò yẹn jáde níbo lọ́bàṣánjọ́ ti sọ ọ́ ibi tó ti sọ ọ́ àti àsìkò tó sọ ọ́ sí gan ẹ gbọ́ bí àsìkò bá tó.
1: ó dá ọbàṣánjọ́ náà ló tún gbé gbogbo lóhùn eléyìí kalẹ̀ ọ̀sọ̀rọ̀ ó pé kí ni wí ni oníṣẹ́ rí charlie bọ́bọ̀ charlie boy charlie boy ọjọ́ bàbá tó bí lọ́mọ níbo gan ni bàbá ti gbogbo náà jáde kí ni tó fa sábàbí ẹ̀yìn ọmọ gbọ́ láàárọ̀ tòní o bákòókò rẹ bá ti tó ni o.
0: ó ke Daily Post na lo gbe ile jade nigbati asiko ba to e si gbo to nti akole iroyin to nka sode nibi ti Peter Obi ti nsoro wi pe o gbo bi o nba file di are orilede Nigeria hello seri awon eyan keyan beni keni egbe kegbe ni won le kora won jo ni ti o ba di wi pe won jebi ti won ba le jebi wi pe ogun oloro kan ma ko ogun oloro wo lu ni ti won ti won yan layo ti won so dise irufe eyan be to ba jebi ni ile ejo egbo won ni gbere le won ti irufe eyan be o ma se o
1: gbere
0: nti idajo gbe kale fun ru won na ni pe eje ki won ma se gbere e won
1: o di lai lai
0: pogbanu gbere ewu alanga Daily Post lo post iroyin jade ekunrere nbo nbe
1: o da Sunday Punch na lo gbe eleyi jade won eni ti se are legbe ma sofin lo lede won Nigeria Godswill Akpabio o ati omo legbe ma sofin agba eleyi ton soju arin kogun ti ipinle Kogi ebe mo Natasha Apoti Oduaga won ni an mejeji ni amada kemini mini bi odo ti osan o lori asun kan eleyi ti ani omo ile gesi omo ile America kan e to je ajafeto omo ni Sandra Duru eni ti gbogbo eyan mo ti a fi esun kan awon mejeji pe won ti gbese funra won pe oba ni se ipolongo o se awon ipolongo kan o se awon ipolongo kan o se awon ipolongo kan ki wa ni to fa sababi ti a fi dake mini mini bi odo ti o san eyan mo gbo laaro toni ba koko re ba ti toni o hey oba toni wa ko mo saanu wa mo ni o aisan kan le ti eni ona ofun ni mbaja le to si je pe o ti fe di be di toro fun kale won ni je jamo bi pe aisan hun hey omo ti fe mo tawe tagbo o fe mo fese kanle iyen ni orilede wa Nigeria bo gan lo se ri aisan tan so nipa re yi ti fun tedorin yo tu o ba koko re ba ti to
0: okay na oro fe ma do ni gbasgbo bo ti ba tin do lo selu bayi to ba tin do ro ti bo tin bo ko si ki le mo ibon oselu ko ma ma dun takotako oko oselu lo ni ranran ma dun koko bien jo ju sokolu nini o ani ajo eleto ipolongo ibo fun senator Sharafuddin Ali won ti fesi oro pada si gomina ipinle Oyo Oluwaseyi Abiodun Makinde oro ti do ni gbasgbos bayi o tani ati tani wa ati tani pelu tani waju tani kilode nbo le ti gbo nbo le ti ri be ti siyan lona nu emi gangan lo bi gbogbo awon gbo lohun won won yi gan kini se ranti oro kan to jaran lenu ko pe yi le ti gomina so wi pe awon kan pera won ni amofin be won o dele ejo ri to oro na ti gbagbas gboso soro ngbesi suku sini gbete ganga o beni ajo leto ipolongo ibo fun senator Sharafuddin Ali ti soro sita oro wa doro omo to wo sunsun to ni baba ohun go baba wa da lohun pe se bi mo ti go na re ti mo fi fe ya re to bi olomo ti mo igbale ti mo kole oro da lo gbagbo e wo ko ti le dun bayi imo ta ba pada sinu oroyin e ma gbogbo gbogbo iroyin ni ekunrere ngba na yo ga
1: joko lagbala bi kan ogba labala bi keji
0: ogba lagbala pa abala sabala ni julu mi
1: o ti be mo fe na re ju gidi gan bayi
0: o ti doro se kan ko mi o ki to se kan ko ra re ka jo ma mu lo
1: oh my god oda ko si mo gonu oselu
0: me
1: yan ba ti gonu oselu
0: ogo
1: finally ni e oda to ba di be jawe iwe iroyin punch ni bi ti ajo eleto orílẹ̀-èdè wa Nàìjíríà ti ń fọwọ́ ọ̀dání lójú sọ̀yà o ni fáwọn orílẹ̀-èdè wa Nàìjíríà pé ẹ lọ fọkàn balẹ̀ o ètò òdìbò gbogbogbò tí ó wáyé lọ́dún 2027 ṣe rí ètò òdìbò yẹn àkóyawọ́ tó dáa gbà yóò fojú bàdé o yóò lọ ní ìrọwọ́ tó ń ti ìrọsẹ̀ bẹ́ẹ̀ náà ni ìwọ ọmọlúàbí yóò sì jẹ jáde ń bẹ̀ níbo gan-an ti fi gbólóhùn jáde kí ni tó fa sábàbí ẹ̀yin ọmọ gbọ́ láàárọ̀ tòní bá kókó rẹ̀ bá ti tó ni o skọ̀rọ̀ gr coscai
0: ó
1: tún máa wo ìròyìn eléyìí ni ẹni tí ṣe ààrẹ ilé-ìgbìmọ̀ asòfin àgbà lórílẹ̀-èdè wa Nàìjíríà Godswill Akpabio
0: òun
1: náà ló mọ̀ ṣàlàyé ọ̀rọ̀ pé ìyàwó òun
0: òun
1: ló máa tóun nìkan ṣíta àti nìkan ọ nípa ètò òun nìkan ó dídí oṣù mẹ́fà ni achalogun
0: lomo
1: fi wa lori awon aisan kan le to je pe ko ti e le mi rara ko mi rara ososo mefa lo fi wa be
0: ah
1: mama wo koma ni
0: koma
1: ha ni mo gan lo ti yojo oro yi sita ki wa ni to fa sababi te gbe oro nbo de be tori pe n to ba fi mu yan to soro pe odide osu mefa di yawo o mo fi diju bayi ti ola ko gbapa ko gbese ah ko le je ko le mu fo didi osu mefa eyan mo gbo laaro toni ba koko re ba ti toni
0: o da bi asiko ba to e o gbo ekun re royin yi to nbo lapodo temi na leti egbe agbarejopo awon mofin le Nigeria Nigerian Bar Association ti won ti kede iko kan eleti won ma se tanawadi alagbara lori iku to pa awon meta dini ogoji ni ipinle Niger awon meta dilogoji tan soro won yi awa kusa ni won bo lo ti je ti won e se be ti won de rorun asante e kun re royin bo nbe e gbo nigbati asiko ba to amo mo tun lo pa baun mo lo si ipinle Anambra o nibi ti ani ti se agbajoro agba fun ijoba ipinle Anambra ti tun se commissioner fun eka eto se dajo nbe to be chuku nweke
1: okay
0: o ti soro wipe atunyewo esun ipejo toto ogosan niye lori awon esun kankan to ni se pelu iwo daran papa to ro mo oro to ni ofo ile o sele o sele ni jagbagba agba ati be be lo abule sowo oni gbogbo e na ni awon lo re se atunyewo re o tori awon ejo kan be boya ko ti e ko pe nle to to be kankan si re boyo ni lo iwadi olorin kini win si dada ki won le tete mo bi ti won pe po oke roja si labalabe on Sunday Punch lo punch royin na
1: o da Sunday Punch na lo punch eleyi si gboro aye boma eni bada akawi akuku ni fi saya o won ni gomina won ni ipile Ondo Lucky Orimisan aye datiwa o na lo mo ti se ifilole katana si awon igboro katana si awon okowo kan eleyi ti nbe ni ipile Ondo won ni lowo lowo baye itosan ina eleyi to lo itosan orun ito je pe yo mo to bi egberun kan 1000 o na ni won se tan baye lati se si ipinle Ondo awon abalabo ni fe se si awon wo gan ni o wa janfani e joba abile meji din ni ogun eleyi tin be ni ipinle Ondo bo ni won ti fe pin fun ko wa won eyan mo gbo loni o ba koko re ba ti toni o
0: eye ati opolopo ti fun tedo rin na lo nbe ni kale lo ro toni a roju oja are sare polo papa nigba ta ba wa pada de ta dari deun e kunrere ti fun tede otodo royin na ni yo wa gbina ya tan o e le meun a fe doke oja na o dowo re amulele Dolly P International Rasta Dolly
2: Mo tun bere wo le salai mo pani lerin lakoko apejopo itakuro sori la molebi mi o ti eda o ti gbogbo won ni fe si ni mo nse o na ni ami idanimo mi ti se Maggi native jollof rice itowo e kan lasan are kan ko si leyin e
3: Maggi star ta se latara e wa soya alubosa adu chili ati konofuru
2: onje ale ti dele e ma bo jeje tabi ke ma wa rara
3: Maggi star yo so gbogbo nje ta se do won ara oto yo si tu so akoko na da koko mo ni gbagbe
4: Your future is calling, and at West Midlands Open University, the possibilities are limitless. Admission is ongoing, whether you're a fresh secondary school leaver or a direct entry candidate with NDE, NCE, HND or A-levels, there's a place for you at WMOU. Choose from courses like Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Human Resource Management, Accounting, Mass Communication, and Educational Management. Take the next step towards your academic and career goals with West Midlands Open University. Our fees are affordable. Come and study underqualified and experienced world-class lecturers. Visit us at White House, Adewumi Street, Felele Ibadan, or number 1A, Oba Akran Avenue, Ikeja, Lagos. Call 0704-700-0167 or visit www.westmidlands.edu.ng. Follow us across social media at WMOU Nigeria, West Midlands Open University. Possibilities beyond imagination. What if the waste you throw away makes you richer and our environment cleaner? Welcome to the largest convergence of environmentalists in Oyo State, the Oyo Waste Summit. In commemoration of World Cleanup Day, we invite you to the third edition focused on food waste and their packaging materials. Ije mope idoti le so yin doloro be ba mojuto. E wa ko ba se ntoju ayika wa, lo awon idoti agbegbe fun mere mere papa julo, aje ko nje ni Oyo Waste Summit 3.0. E darapo mo wa ni 23rd September 2026 from 9 a.m. at Trenchard Hall, University of Ibadan. Day one features plenary session, student waste innovation, magazine unveiling, eco faji, and exhibition. On the second day, Emma Kwanwe Doti Kenyi, Taya New, Asho New, Paper, Bali, Snail Shell, Car Plastic, and so on for rewards during our buyback program on the 24th September at Amphitheater at Damasiba. Register now on the website oyowastesummit.com. Oyo Waste Summit is endorsed by the Ministry of Environment. For inquiries or sponsorship, call Victor on 0816-284-8212. Go get your ticket.
5: Flash FM 105.5.

0: go. To e kaabo pada lati oju oja be ni ti fun te doro yin na re tu a gbina ya ton ba yo agada ma daru ki kon ma fashion sign mo ya gaba ati se mu awon akole iroyin yen na la ma mu awon iroyin na ni amubale lese se bon lese se je sare lo si odo oloye olusegun obasanjo are ana lorilede nigeria ni bi ti baba ti soro o igbe je mo pe omo yoruba ngba na lohun ina yoruba ti o ba kola ni aye John oju akuse talaka ni won fi wo won Obasanjo na lo sipaye oro yi o pe ila kiko te ri yen o ah o je ona kan gbogi ta fi dara wa mo nigba kan ri o je nkan idanimo nigba na lohun are olusegun Obasanjo soro pe ila kiko ila ta ko o je ohun ti won lo e bi nkan idanimo papa julo lásìkò ìgbà tí ìkónilẹ́rú tí ó fi gòde kan tí wọ́n ń ṣòwò ẹrú ń gbà náà gẹ́gẹ́ bí ààrẹ àná ńlẹ̀ nàìjíríà ṣe sọ ó ní kíkọ ilà yìí ló jẹ́ kó dìrọ̀rùn fún gbogbo èèyàn nígbà náà tó jẹ́ ọmọ kó tó jíire láti lè dá ara wọn mọ̀ wípé apá abo ni ìwọ ti wá kódà kó jẹ́ pé ìpínyà ti bá kálukú wọn fún ọ̀pọ̀lọpọ̀ ọdún bí wọ́n bá ti ń ríra báyìí ilà yẹn gangan ni ID card o.
1: Wọ́n
0: bá ti rí wẹ́ẹ̀ ah! Kẹ́kẹ́ òwú lọ ṣáyí o.
1: Ọmọ bàbá mi rè.
0: Ọmọ bàbá mi rè. Gbélé lọkọ yìí. Ó bá sì jẹ́ aláàbùmọ́ múfà wálẹ̀ tó jẹ́ bá mu ní
1: ògbómọ̀ṣọ́ ló ti wá.
0: Ògbómọ̀ṣọ́ ni ó ti wá. Àbí bọ́ bá jẹ́lé tó gùn gbọ̀nà látòkèdè sáyà
1: Ondore.
0: Gbélé Ondo lọkọ yìí
1: lọkọ yìí
0: ntójú rẹ yìí wá sì jẹ́ ìtọ́jẹ́ pé wọ́n sọ náà ni tẹ́sọ kò bọ́ ọmọ jáàbí kí wọ́n máa pè
1: tẹ́
0: jẹ́ wẹ́lẹ́wẹ́lẹ́ àbí irú tójú mi
1: yìí
0: ẹlẹ́bí
1: kọ́ ó ti mọ̀ wípé ojúlówó ọmọbalẹ̀ láǹkọ́ni
0: ó ti mọ̀ báwọn ó ní torí náà ohun ìdánimọ̀ ló jẹ́ ní pàtàkì ní àmì ìdánimọ̀ àrokò gan sí ní pẹ̀lú tí a fi dára wá mọ̀ ibi tá a ti wá ọ ó ní bó bá jẹ́ ọmọ yorùbá tó ò sì kọ́là ó ní láti jẹ́ pé akúṣẹ ni ọ nítorí wípé ó lówó láti fi kọ́là ni ìwé ìṣàkúṣẹ torí mo mọ̀ wípé ó tún bẹ nínú oríkìfẹ̀ náà ó sọ pé
1: ọ̀làjú ti dé
0: ṣọ̀bọ̀rọ̀ bó ń lànú jẹ́ ẹ̀ náà ní ó pọ̀ mi odò náà gbọ́mọ ní tí ojú ìrìn àdúgbò arú ìlàwẹ̀ àmì òjàre so ìyẹn tún dúró báwọn lápá ti bẹ̀ wọn ìdáàlú níṣèlú ṣùgbọ́n pàtàkì ibẹ̀ ni wípé à ń kọ ìlà nígbà náà lọ́hùn-ún kí a lè bá a fi dá ara wa mọ̀ daily post ló gbé jáde.
1: ó dáa tó bá rí bẹ́ẹ̀ wá já lọ tààràtààrà sínú ìwé ìròyìn daily post tẹ́lẹ̀ tó jáde fún tààrọ̀ tòní o wọ́n ní ẹni tí í ṣe olùdíje sí ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú ti adc Atiku Abubakar òun náà lọ́mọ̀ ti kéde o pé ṣe ẹ rí iléeṣẹ́ ààrẹ tẹ́ ń wó ohun kì í kú sójúbọ babaláwo ẹnìkọ̀ọ̀kan wọn sì lè pé ibẹ̀ gangan náà lójúbọ ẹnìkan o
0: léè
1: tó jẹ́ wípé wọ́n máa gbẹ ibẹ̀ látakú sí ibẹ̀ láwà ibẹ̀ láàmọ̀ gbé lọ títí lálẹ́ ń gbó lọ́dún mẹ́rin àkọ́kọ́ bó lọ́dún mẹ́rin ẹ̀kejì lílọ náà ní kàyìnbọ̀ yìí lílọ náà lọ́ọ́
0: lọ́ọ́ bẹ́
1: wọ́n ní Atiku náà lọ́mọ yanjú ọ̀rọ̀ yìí síta lásìkò ìgbà eléyìí tó ń dá ìsìn padà lórí ọ̀rọ̀ kẹlẹ́ tó bóde láti àkàtà iléeṣẹ́ ààrẹ lórílẹ̀‐èdè wa Nàìjíríà lórí ọ̀nà tí máa gbà dárúkọ ẹni tí í ṣe ààrẹ lórílẹ̀‐èdè wa Nàìjíríà Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu wọ́n ní bí Atiku ó bá pè é yóò ní Bọ́lá tí a jọ mọ ara wa láti ọjọ́ tó ti pẹ́ Bọ́lá mo ní fọ́tò kan náà oh my god ní ju fọ́tò yẹn sórí ìtàgùn
0: ayélujára
1: fọ́tò yẹn lágbára gan Atiku bẹ́ẹ̀ Bọ́lá bẹ́ẹ̀ Ahmed Tinubu wọ́n jọ wà ń bẹ̀ ni wọ́n wà níwájú ọ̀ọ́ni Rìṣà oko Adéṣíjú
0: Adéyinú
1: kábíyèsí ìjù fáwọn ẹ̀ ń ju àwòrán
0: síta láàárọ̀ ẹ̀
1: wọ́n ní ẹni tí ó ń ṣe àmúgbálẹ́gbẹ̀ẹ́ lórí ìròyìn tá a bá ń sọ̀rọ̀ nípa rẹ̀ nílẹ̀ yìí ìyẹn Sunday Dare òun náà lọ́mọ̀ ti yọjú ọ̀rọ̀ kan tó lágbára síta fún Atiku lẹ́yìn tí ń ṣe láláyé pé àápá gà lẹ́nu rẹ̀ bó máa máa dáko orílẹ̀-èdè wa Nàìjíríà lẹ́nu tiẹ̀ lọ́hùn-ún ló máa pé bọ́lá ṣé wọ́n tọ́jú rẹ̀ gbé dání níjọ́ súná ṣé tọ́jú rẹ̀ ju owó sínú omi pé orúkọ táwọn ọkùnrin yìí ọmọdé rèé o lo fi je pe digboro enu ti e lohun ni won ti ma wa lanu re paga to si ma wa da ko re paga baun to ma pe bola bola bola
0: bolisco ko
1: woni sunday dare na lo mo sala yoro be pe ah ah are ile de wa nigeria ni a ponru won le pelu oruko won ni o ti gbagbe bo se ye ko ma pe ma yen ni
0: excellency
1: Asiwaju Bola Ahmed Tinubu
0: o
1: ye ko ma wi be ni are lo ye ko ma fi saju ko to fi oruko re tele le to je pe ni gbogbo gbadan ba ti fe da ko are bayi lo ma pe bola bola bola oluwa lo ni bola ah ba da gba tan filling the gap
0: pari yoku
1: ta si waju ni awon re le ti e gbe kale pe awon gbolohun tin bode lenu atiku yi gbolohun ari fi gba ni se nigba ti atiku o ma face lori oro hun ko je otutu o ni ah ewo leleyi ti won da wo ni ile ise are yi le je wa nbode ti en pe papese o e mo kan da ko enikan paga e kan mo da ko enikan sa e mo kan da ko enikan bo ti wu yin o ni edakun ki lo ko re gangan ebi bola ni won so lojo ti won bi nijo suna oniṣe ewari oro ti nbode lati ile ise are ya o fi han o pe awon ajalu kan ti o se tan ti o jalu won ni ile ise are o na lo je ki won mo se be atiku tesiwaju ni awon oro le to gbe kale pe ewa dakun ewa eyin eyan wa e je gbo oro yi o e je kini gbolohun to bode lenu atiku o ni edakun se o ko bola ni ko si ile ise are pe to o n gangan ni ojubo ti o para wa di o sa ti o para ma atakole lori nbe ni le to je pe bo ba lo odun merin re to fe lo to ba lo itan ko ni ku nbe mo se ojubo be ni sojubo lo je abi o ya re lede wa nigeria wa da bi oye mamu aboye oba le to je pe ajeku ni ori ara o bo ba lo odun merin itan bayi os alaye lilo ni kanyinbo yi o na ni oro re yo je o ni eja so fun yin o ile ise are te nwo hun ke se ojubo Bola Ahmed Tinubu o tabi e wa pe ojubo kan ti ma tapole eyan lori nbe kojo lake be na ni ojo loko eyin fe seri oro ta san nipa re yi
0: ya seri
1: de
0: o de kaabo
1: iwe re Daily Post lo gbe e lo ka so wo waju
0: o da Daily Post na lo gbe ile ijade lapo odo temi bi ohun ti o si nka sode na re o wi pe oludije dupo are labi asia egbe oselu Nigeria Democratic Congress NDC Peter Obi ti soro wi pe bi on ba fi di are rede de Nigeria lodun 2027 bi on ba fi le di are eni keni to ba lowo ninu kama ko ogun loro orile de Nigeria egbo idajo re gbere lewon gbere ni lai fi tipo yowo to le je lai fi se lai fi omo eni ti o le je lai fi se lai fi ru eyan to n fura re le je laarin ilu o ba ajo to ku lo loju be lo ko ko nbe ko di boro kini ko tu di boro kedi ogbo o se won gbere ni obi na ni soro yo tun ti ifowotole lana ke soke tonton lojo abameta saturday lasiko ipade pelu awon omo egbe oselu re ti ndc ati awon alatileyin gbogbo to waye ni ipinle kaduna bakana lo ro gbogbo awon oludije dupo tinu egbe oselu toku wipe e bila ke si yago fun sise awon ileri ti o ni se muse tabi muse lasiko ipolongo ohun tẹ ẹ bá ti mọ wípé ẹ nílé iṣẹ mọ sọ mọrọ ìwọn ikú ni wọn ẹtẹrúwá nẹdẹrúmọ nẹdẹbọ ikú ti mọ lomi toro rẹ mọ ọni bí bá di ààrẹ orílẹèdè nàìjíríà o ẹnikẹni tí bá ń kó egbògi olóró wọ orílẹèdè nàìjíríà yóò gba ìdájọ gbére ẹwọn àwọn ọdọ wa ọpọlọpọ wọn ló ti tara oògùn olóró ló ti tara bẹẹ di èrò ọrùn àṣàǹtì ṣe yẹn láti wá lajúlẹ kíta lùbọ kó wọ ẹnikẹnikẹni tọwọ bá tẹsẹ ẹwọn gbére ni bí n bá di ààrẹ lórílẹèdè nàìjíríà ni o
1: lagbara pọ
0: peter obi ló sọ bẹẹ
1: ó dáa tó bá rí bẹẹ wájà lọ sọdẹ ẹni tó ti gbà kan rí jẹ ààrẹ lórílẹèdè wa nàìjíríà olóyè olùṣègùn ọbásanjọ
0: bàbá
1: ìyàbọ rẹ ni
0: o
1: wọn ní babo ní babo ènìyàn lọnìyàn lọmọ bóde léyìí tó sì sọrọ gbèsè rí charles òkúta ẹni tí gbogbo èèyàn mọ sí
0: charlie boy
1: òun náà ló jẹ pé ha ọmọ ìjọba bá tóbi lọmọ ọjọba bá rẹ ìyẹn onídàájọ chukwudifo òkúta léyìí tó ṣe àpẹẹrẹ bàbá ẹ gẹgẹ bí èèyàn kan tó jẹ pé èèkànnì ìyìn lórílẹèdè wa nàìjíríà ọbásanjọ náà ló yọjú ọrọ yìí síta nínú ìfọrọwánilẹnuwò léyìí tó ṣe fún un lórí ìtàkùn ayélujára arákùnrin kan léyìí tá a mọ sí bayou ìyẹn lọjọ abameta Saturday
0: Curiosity made
1: nigba to bere si ni se alaye oro lori bi Charlie Boy bo ti ri o ni a tele tele oto loju to fi mo wo Charlie Boy o o nigba to ya lo ni ipinu okan lori oro arakunrin ohun papa julo lasiko gba to n lo re yoju si baba to bi mo lomo to ti dologbe bayi o to n wa ri pe Charlie Boy yi gan o na ni wa n toju baba re asebe eyan ti yi pada re e are tele lo lede wa Nigeria nigba to n soro o ni pe kan tele ri jagajaga lo mo pe jagajaga boy lo mo pe Charlie Boy o ni sugbon sa ohun wo pe kilele yi se tori pe ohun o mo pataki re nigba na ohun o si mo kini pa tin ko gan lo lede wa Nigeria idiri re to fi mo pe ni jagajaga o o ni sugbon sa lasiko gba to n lo re yoju si baba to bi lomo iyan ni dajo oputa lo n wa ri pe he omo jagajaga yi omo n se daada ohun lo duro ti baba e to n toju baba re bo ti to ati bo ti ye onigba ti baba re na ti wa dagbere faye bayi o Charlie Boy ta tun so yi na lo tun mojuto iya to bi lomo oni ke ma wo iya re te n wo eyan daada o na ni iya re are tele ri nigba ti o tesiwaju nu awon oro eleyi to gbe kale leyi to si se alaye nipa ti Charlie Boy yi oni se ri leyin igba to awon mejeji jo soro pe ko lo ti wa mo se ba hun ko awon wa to wu ngba yen o ya ko ti ye yin da hun yo oni Charlie Boy na saraye pe wo wa ni baba
0: ona ti je ni
1: ti je ni
0: mango chop
1: okele o sa kan lori baba o ye ki o ti ye yin to understand now oni se wa ri bayi o lati igba to si wa yi pada to tin se daada o na lo nti ri gege bi olopolo pipe iwe iroyin punch lo gbe laaro toni ti fun tedo lo da lori tabili wa
0: o da to lodo temi nbi ki ti fun tedo iroyin ko se ma lo be ko ma lo be iroyin na re o egbo ni ekunrere o ni ipinle rivers la lo nibi ti won ti so pe ileise olopa ni ipinle rivers ni won ti bere iwadi olofin toto kan lori isele kan ti o ran baba olomo merin kan lo si orun Ashante Kamadioye Krama ele ti won ni awon agbebon kan ni agbegbe ti emulation community iti me ni ijoba ibile Abua Odual ti won ni won de mi elegbodo agbenuso ile ise olopa nbe Blessing Agabi lo fidi isele imule eleyi to si nsoro wipe iwadi olorin kini win o na ni o na lowo lati ri pe gbogbo awon ti won lowo ninu bi arakunrin yi bo se di erorun Ashante Tulasi baba olomo merin ti won fi mu ko ata ofin wi wa ni won wa won ti won o si gbe won Sunday Punch gbaroyin jo pe Kamadioye o na ni won yin ni ayin pa o ni nkan bi ago mejo ni owo ale ojo eti Friday bo ti le je pe gbogbo to ro mo bi isele isese o na ni ko ti seni to le so ni pato ibi toro na ti nba okun oro ni won ni eni ti se egbon ologbe na Monday Krama ni so fun awon iroyin ni ana ojo abameta Saturday wi pe Krama o na ni o lo si ibi eto kan le to je pe eto igbade lo fe waye nbe iwuye nigba ti awon koloran si kona korita nwi yi ti won dede ya sibe lojiji ti won si yin ni ibon pa Monday soro oni Port Harcourt lo n wa onigba ti isele ohun ti royin re ti okan ohun lara nipa eku aburo ohun oni latara to ohun si gbo ohun gbo pe o lo si oko nigba to si pada de lowo alale ipe o lo re gerun re lodo onigbajamo leyin to gerun tan lodo onigbajamo ko ba si lo si arin ilu o nibi ti awon odo ti nbe ni agbegbe kan nbe le to si je pe won ti nbere si ni mura sile eto gbogbo won pa lese ele ti yo saaju ki eto iwuye gangan to bere fun ekan pataki kan ni agbegbe naa eni ti oruko re ma je ogbeni Thank God won ni sadede lojiji lawon agbebon tan wi ni won jade lati bi kan teni kan mo ti won ti bere si ni daughter abonbole gregejige be ni won yin aburo won pa o oni eyi naa ni ohun to si sele o se lala yi oro o nigba ti won bere wipe bo wa ni kini te le so nipa nti o bi isele gbemigbemi yi boyo ti ero mo oselu won ni o soro pe ohun o mo nkan kan pe koda gbogbo eleyi ti awon kan ti so tele ipo lomo oselu lese yen o ni ko si n tojo bi ti wu omo ojuwe keje iwe iroyin Sunday Punch ona ni iroyin abanilokan je yen ti
1: ah mo lagbara o abanilokan je royin ni
0: abanilokan
1: ni ko da kun ko jo ko saanu wa ni o o da to ba di be wa ja lo sinu we royin Sunday Punch eleyi to jade iyen fun taaro toni won ni minimini bi odo ti o san o na ni are o le de are legbe ma sofin o le de wa Nigeria gozu la pa bi o ato mo legbe ma sofin agba yin ni lati ekun ani gugun ti ipile Kogi Natasha Akoti Oju Aganiyan dake o lori esun kan ele je pe tutun ayan lo ba de eyi ti aja feto omoniyan kan ele to fi ile America se bugbe iyen Sandra Aduro eni ti gbogbo eyan mo si ojogbon gbeke ti fi nkan wi pe apa bi o o na lo ti gbe ise fun ohun lati bere si ni se ipolongo tako senator ile to wa lati ani gugun ti ipile Kogi ohun lasiko gba ti o fi fan kan oni iseju mesan le to si ni awon oro kan ninu sori takwa ojara lojo eti Friday to si bere si ni jarin rin rin lojo abameta Saturday ananu o won ni duro o na lo mo se lalaye pe se ri Apoti Odu Aga o na ni ani won bere si ni fi esun kan kan lati akata apa bi o pe ewo awon esun yi awon esun yi awon esun yi e ma ba wa lemo lagbo oselu be ba ti lemo daada gbogbo egungun re ti ma ka okeun se mo ko birin ni ti o ma lagidi o se bayi fun mi o se bayi fun mi o ni gba o oni gbogbo re ni o lo re lara re wesi
0: ni mo bi ni
1: gba melo duru salaye bi pe koda awon oro kan ile to je pe o ni se pelu ibasepo to wa laarin apabi ati Apoti Odu Aga oni gbogbo e patapata bayi o na ni are legbe ma sofin agba iloko le pe bo ba tun ni so yi fun to tun le yi mo to tun le yi mo gbogbo egungori re tin dide tin na won wo si bayi o na ni ara re yo wale won ni koda o tun fi awon ohun kan o fi lede ninu foro ohun le to nje ko di mimo pe ewo ki se Apoti Odu Aga nikan ohun en to ti gba kan ri je gomina ni ipinle Delta Ifeanyi Okowa ati Ned Nwako oni gbogbo won bayi o na ni won ku esun won wa pe ku won bere si ni le mo ko wa won nigbati o tesiwaju ninu awon oro ile to gbe kale o ni bayi na ba fe mo o ko wa o si lo re derapo me gbe oselu APC nitori awon iwa baje kan eleyi ti esun re nbe le rere le to na ti wo sakun pe ah bo n ba ba won ara bi lagidi hey o seese o ki won lo re mo si awon iwe ejo te si mo pe ba won ara bi ba de okun ah baba o ni bombe o na ni oro mo npada ja si o tesi waju na won le to gbe kale pe tori ki o ife yi oko wa ko mo ba wo okun buruku ele te ba de le fun lo fi lo re derapo me gbe oselu ti APC e fe je laje tan iwe re Sunday Punch lo ko na ro toni hello
0: ẹjọ́ ló kí ọjà tá a bá padà dé ti fún tẹ̀dọ̀ orin tẹ̀síwájú ẹkú kalẹ̀.
2: Hi, I am Sheye. Ever since I acquired digital skills from NIT, I have had better career opportunities. I have become employed. I also have a side hustle where I design softwares and applications for clients. Enroll at NIT to get information technology, IT skills in digital marketing, data analytics, Java, Oracle, networking, web development, Python, other coding languages, and courses in other core areas of IT. They also offer full stack courses for those who want to be all-round IT professional. NIT impacts complete information technology, IT knowledge without missing any aspect. Do you want to be ahead of your game like me? Enroll now at NIT Ibadan. Admission is now open. For more information, call 0908-751-9480 or 0908-751-9479. You could also visit their center at NIT Building, Challenge Roundabout, Ibadan, to get started.
3: Wọ́n tún bẹ̀rẹ̀. Wo lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi.
4: Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
3: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
5: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
3: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
5: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀, yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
6: God sent me because of you, and until you are blessed, heaven will not rest. Are you believing God for a miracle, healing, restoration, breakthrough, or divine intervention? Then don't miss the Ibadan Miracle Crusade with the great
7: servant
6: of the Most High God,
7: Pastor
6: David Ibiaume of Salvation Ministries, home of success. Join thousands of worshippers that will come to God with faith and express the supernatural. Jesus Christ is still healing the sick, restoring broken lives, and performing miracles today. Invite your family, friends, neighbors, and loved ones to Ibadan Miracle Crusade on Friday, 25th September 2026, time 5 p.m. at Liberty Stadium, Ibadan. Don't miss your day of divine visitation. Jesus is waiting for you.
8: Himself took your diabetes. Himself took your cancer. Himself took your pain. In the name of Jesus, your joy shall not be cut off. Into the name of Jesus.
9: Are you in need of a nice and comfortable, fully furnished hostel accommodation in the University of Ibadan? Or are you in search of a place for seminars and executive trainings? Look no further. Adebayo Akande Hall is the go-to place for your lodging needs. With a home away from home feel, Adebayo Akande Hall is a four-star hostel built in a serene environment with constant supply of electricity. It has fully furnished rooms that gives you great comfort at an affordable price. Adebayo Akande Hall is located at Ajibode Extension, University of Ibadan. For inquiries and reservations, visit www.adebayohall.com or call 080-5699-8718 or 080-5699-8719 or 080-5699-8720. Adebayo Akande Hall, built for comfort, built for you.
10: Ogoji ọdún rè bí àná táwọn baba wa fọwọ́ sí ìwé gbàláfíà láàyè lẹ́yìn ogun kiriji èyí tó wáyé tó sì ti lọ. Èyí ló fa ìpéjọpọ̀ àti ìdánilẹ́kọ̀ọ́ kan tí wọ́n fi sọrí àláfíà tí ń jọba ńlẹ̀ Yorùbá lẹ́yìn ogójì ọdún tógun kiriji ti wáyé tó sì ti lọ. Èyí tí ó wáyé ní gbọ̀ngàn ńlá International Conference Center ní ẹ̀kọ́ gíga Fásitì ìlú Ìbàdàn lọ́jọ́ 21 oṣù kẹsàn-án ọdún 2026. Ọ̀jọ̀gbọ́n Bankin Akintoye ni yóò sọ̀rọ̀ àpilẹ̀kọ. Ọ̀jọ̀gbọ́n S. Kọ́láwálé Albert ni yóò ṣe ìdánilẹ́kọ̀ọ́. Ajagun fẹ̀yìntì ipò ọláàlá ní Akinrin Adé àti dókítà Ọlátòkunbó Awolowodo Tumúlẹ̀ alága ètò. Bẹ́ẹ̀ náà lolóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ àti ọ̀jọ̀gbọ́n Wọlé Sọyìnkà yóò wà kalẹ̀. Kábíyèsí Olúbàdàn tìlú Ìbàdàn, ọba Rashidi Adéwọ̀lú Ládọjà àtàwọn ọba alayé káàkiri ilẹ̀ Yorùbá ni yóò jókòó síbi gẹ̀rẹ̀jẹ̀ táwọn bá gbàlagbà. Ogójì ọdún ìwé àdéhùn àlàáfíà lẹ́yìn ogun kiriji ìforíkorí lórí àlàáfíà sàn ju ìforígbárí lọ.
11: Olùkéde ààrẹ àti àwọn ọmọ ìgbìmọ̀ Kiriji Heritage Conservation Foundation.
0: Tó ẹ káàbọ̀ padà láti ojú ọjà bẹ́ẹ̀ ni ti fún tẹ̀dọ̀ ròyìn náà rèé tó ń tẹ̀síwájú ní ìkànnì Splash 105.5 FM The Integrity Station Promoting Right Values. Ìròyìn èyí tó ń bẹ ní apá ọ̀dọ̀ mi yìí wà yìí o. Òun náà ni eléyìí tí ó ń kà sóde láti ọ̀dọ̀ ìgbìmọ̀ elétò ìpolongo ìbò fún Sẹ́nétọ̀ Sharafadeen Ali, lẹ́ni tí ó máa díje dupò gómìnà ní ìpínlẹ̀ Tọ̀yọ́ tiwa lọ́dún 2027. Ìgbìmọ̀ náà ni wọ́n ni wọ́n ti mú àwọn ọ̀rọ̀ kan wá o tí wọ́n sì ń ṣe ní ìbéèrè. Ṣé ṣáájú ìròyìn yìí ṣé wọ́n ní ọmọ tó wò sùnsùn tó ní bàbá òun gọ̀? Bàbá rẹ̀ wá fún lésì, ó ní ṣé bí mo ti gọ̀ náà rèé tí mo fi fẹ́ ìyá rẹ̀ tó fi bí ọlọ́mọ, tó fi jẹun, tó fi dàgbà, tó fi débi ipò pa ń mọ̀rọ̀ sọ. Ó mọ̀rọ̀ òun náà sọ tán, ó tún fi ń ṣàìmore sí bàbá tó bí ọlọ́mọ ni o. Ọ̀rọ̀ náà wá lọ tààrà báhùn, ó di ọ̀dọ̀ gómìnà Ṣèyí Mákindé látọ̀dọ̀ ìgbìmọ̀ elétò ìpolongo ìbò fún Sẹ́nétọ̀ Sharafadeen Ali wípé gbogbo àwọn akẹ́kọ̀ọ́ gboyè gan nípa ìmọ̀ ẹ̀rọ ajẹmọ́ṣẹ́ mọ̀nàmọ́ná èyí tí gómìnà Ṣèyí Mákindé ṣe. Ẹ wá já máa bira wa léèrè pé èèyàn tó lóun kẹ́kọ̀ọ́ gboyè yìí ó ti wá jẹ́ o, tó jẹ́ pé ọ̀tàlérúgba ó ní mẹ́wàá bílíọ̀nù náírà ₦250 billion náà ni owó tí ó fi ṣòfò lórí pé a máa pèsè iná ti ìmọ́lẹ̀ sí àwọn òpópónà gbogbo wa àtàmọ̀ sí street light nìyẹn o ní ìpínlẹ̀ Ọ̀yọ́, mọbi to wa lagbara si nipasẹ ẹrọ amunawa eleyi to je pe ikan gbo disu mu golu golu godobu godobu godobu
1: lanu si ha
0: o na ni lanu si tin gbo epo mu nibi ti aye lajude nje ki la anfani gomina alokonle alokonle tin fowo komi oro na lo bode o ni pe gaga bi gomina nteyin o mori o oni eja da gomina leko ta ba so nipa ke eyan keko emo ofin ko si tun fi kini ohun se ise se oni senator aliterion o tin fi imofin gaga bi amofin o tin fi sise se lati odun 1987 lati gba ti eko tin lo so se bi ihoho lakara gomina ti ipinle oyo wa ngba na adari eka eto iroyin ati ipolongo fun ti igbimo eleto ipolongo ibo fun senator Sharafadeen Ali BC Oladele ni nfesi pada si oro eleto ti enu gomina se Makinde Bode lojo eti Friday nibi to ti sapejuwe barrister Sharafadeen Ali gege bi lawyer eleyi ti owo ile ejo ri oni on ta ba mo na la omo o soro oni Makinde bakan na ninu oro to so yi lo fi han wipe bi igba ti eyan gbe gba lati aimo kan re ru o tu wa palante ti e bi tariji segi o fira re han ikoro okan ko se dogbon si be eyan nla yin lato ni dola bi jogbo lokan ru won si ma koro oni be loro ti gomina Seyi Makinde se ri o oni tohun ti wipe senator Ali Teriun e fe ko la se ledumare ona ni o di gomina ti ipinle Oyo lodun 2027 nitori apade ni reyan ofuna oni lodi ewe si oro ti Makinde tin so senator Sharafadeen Ali ki kan se lawyer bi agbejoro pe akeko agboye a fi njo ko lasan iro o akosemose ojimi to si je wipe o sise o fi sise se tara tara ni oni je mo wipe leyin ti o ti koko fi ise imo ofin yi to ti fi sise se ni newi senator Ali na lo tun sise papo pelu ile ise RA Sarumi & Co Solicitor Advocates and Notary Public ni igba na lara awon to ba sise nu to si je okan pataki ninu awon eka ile ise ti awon amofin ti aye igba ti a nbe ni Old Western Region titi di odun 1991 ko to wa di wipe won to wa dibo yan gege bi alaga akoko fun ijoba ibile ti Ariwa Ibadan yun Ibadan North Local Government gomina Makinde se bi leni ti o ko eko imo ajemose ti mona mona o to je imo ero electrical engineering won ni o se ni laanu wipe nibi ti aye lajude yi gomina Seyi Makinde o ni agbara ti ona abayo to kun mo to kuna to lati pese ina mona mona gidi tara fun awon opopona wa lawon atupa ti imole opopona lori sirisi street light o oni wari irinwo bilionu naira owo kan aro oto to nse owo ilu ni asiko gba na oni won mo ti won lo se e ti gbagbe ni ipe nibi ti aye de duro bayi awon ti o je ilu ti won ti laju daada se mo pe agbara orun itan sorun ohun na ni won lo ti won fi n fa ina ti imole si n tan yo lawon igboro si igboro ni ipinle Oyo a si wa wa ninu takute aye atijo a wa ninu panpa igbani ta wa n lo ero amunawa ti n mu epo disu labe amojuto gomina to keko imo ero ajemose monamona nigbati aye ti laju koja kakan ma fi po sofo won ni ewe to lori oro yi o lara n to tun je nkan na ti o koni lominu ti o si bani lokan je ohun na ni ikuna ati ifidiremi lori atunse ti won ni won tun papa isere ti Lekan Salami se ni adamasigba o se ni laanu nle Ibadan wipe kò lè gba ìfòǹtẹ̀lù ti àjọ káàfù fún ikọ̀ agbábọ́ọ̀lù ti shooting stars wa gangan eléyìí tó jẹ́ pé ní ìgbà náà ni ó ń jẹ́ pé wọ́n ń fẹ́ gba àlejò àwọn kan ti ibi tí ìfẹsẹ̀wọnsẹ̀ aré ìdárayá yóò ti máa wáyé lóníranran ládùrú bílíọ̀nù bíi márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ eléyìí tí wọ́n ní wọ́n ná láti fi mú àtúnṣe bá pápá aré ìdárayá ọ̀hún ni ó ṣe ní láàánú wípé ẹ ò rí nǹkan bẹ́ẹ̀ yìí o wípé wọn ò lè ṣe é dé ààyè agbóúnjẹ fẹ́gbẹ́ kó sì tún gbà wó bọ̀ tó jẹ́ pé láwùjọ àgbà ńlá ayé àwọn orílẹ̀-èdè gbogbo tó kù wọn ò lè máa wá sí orí pápá aré ìdárayá tiwa ńbàdàn nàìjíríà láti wá máa kópa ìfẹsẹ̀wọnsẹ̀ ṣebí ńgbà táwọn káàfù dé wọn wò ó lọ sọ́tún wó lọ sósì wọn á gbọn mú wọn fọn mú ni wọn wà wọn ibì kan ẹ̀wẹ̀wẹ̀ tó yẹ pé tójò bárọ̀ ṣùmú náà ni ó máa ṣomi lórí pápá ojúlówó swimming pool bí ìgbà tí èèyàn ń gbá bọ́ọ̀lù láàrin alagbalugbo omi ni wọn ni gbogbo irú àwọn nǹkan wọ̀nyí a máa bani lọ́kàn jẹ́ kódà nǹkan tìjú sì ní pẹ̀lú wọn ni ẹ wo gbogbo àwọn alátìlẹyìn àti gbogbo ará ìpínlẹ̀ ọ̀yọ́ lápapọ̀ ọmọ ìpínlẹ̀ ọ̀yọ́ ẹ wo bẹ́ẹ̀ ti dójú ti ni wọn ni lábẹ́ ìṣàkóso gómìnà Ṣèyí Mákindé òun náà ni ìṣẹ̀lẹ̀ ìtìjú bí èyí ló ti wáyé o àtúnṣe tẹ́ ẹ ṣe sí pápá aré ìdárayá ilé wa tí kò lè gbóúnjẹ fẹ́gbẹ́ gbà wó bọ̀ tí ò tí ẹ lè gbàlejò kódà láti ibẹ̀ nílẹ̀ ń bẹ̀ un kí wọ́n tiẹ̀ wàá gbá bọ́ọ̀lù ń bẹ̀ kí wọ́n sọ pé káì adépínlẹ̀ ọ̀yọ́ adébàdàn ní nàìjíríà àríbọ́ọ̀lù gbá lórí pápá àwọn pápá orí ìdárayá wọn ò sì mọ́ yọ ayò ọlọ́pọ́n ká má lè rí eléyìí sọ wọn ni ó kù díẹ̀ káàtó ó sì burú jẹ́ gan ni pẹ̀lú kí wá láǹfààní ariwo gèè lẹ́yìn òkú ọkọ̀ sì retí ń rìn yóò rò wípé bóyá òun ní iná nu ọkọ̀ ní okò mọ́ pé títì ni wọ́n ń tì hun àfìgbà tí wọ́n gbé òkú ọkọ̀ sílẹ̀ tán ló mọ̀ pé òun ò níbì kan rè èèyàn tọkọ rẹ dá múṣẹmúṣẹ ni wọn ti kọkọ rọbọ tí dá wọn lóhùn tí sì ń rìnà láì ṣe wípé ọgọrọ èèyàn kan tì kiri wọn ni gbogbo iṣẹ tó bá ti jẹ àkànṣe fún aráàlú ẹni láti ṣe dáadáa kó lè bá jẹ sínsin aráàlú kì í ṣe ọnà láti máa fi dájọ bí wòlé arólénú o torí ìgbà tówó bá ti délẹ̀ tán bí ìgbà ẹran délẹ̀ ni tójú ọlọ́dẹ máa ń yan àdí pé bó láṣẹ pàpà pé èèlò lókù tá ẹ ṣe kinní ọ̀hún bí wọ́n ti ṣe tó kú ọjà ẹ sáfilẹ̀ bẹ́ẹ̀ náà ẹ ṣàgbẹ̀ lójú yòyò wọn ni kò sí táfẹ́lẹ́ yìí ṣe nítorí pé a kàn fẹ́ jẹ́ kí àwọn èèyàn máa wò pé lámọrin ṣe gbàgbàlà káṣègbè ṣe bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ lọ àti gbé àtàwo àti bẹ́ẹ̀ tí wọ́n ṣe tí ò tiẹ̀ wá tó ẹ̀kún ọwọ́ kan kí láti wá pè yí o ariwo gèè nílé olóṣèlú ìròyìn lẹ́gbọ́ wẹ́rẹ́ yìí o.
1: ó dáa tó mọ́ níbẹ̀ wàá jẹ́ àfẹsẹ̀ kan yà wọ́n lákàtà àjọ elétò òdìbò orílẹ̀-èdè wa nàìjíríà lè ta mọ̀ sí àjọ ti inec níbi tí ẹ ti ń fi ọwọ́ ọ̀dánilójú sọ̀yà pé ẹ wò ó ẹ mọ orílẹ̀-èdè wa nàìjíríà o ètò òdìbò tí ó wáyé lọ́dún 2027 oh my god eléyìí tí ó yanrantí ni yóò jẹ́ ẹni tí í ṣe alága ìfọ́ àjọ elétò òdìbò orílẹ̀-èdè wa nàìjíríà tá a mọ̀ sí àjọ ti inec ọ̀jọ̀gbọ́n àmú pichon san òun náà ló mọ̀ fọwọ́ ìdánilójú ọ̀hún sọ̀yà lánàá tí í ṣe ọjọ́ àbámẹ́ta sátidé o lásìkò ìgbà tí wọ́n wà nínú yàrá eléyìí tí wọ́n ti ń ṣe ìkéde àwọn àtúndìbò gbogbo eléyìí tó wáyé nílùú Abuja nínú àtẹ̀jáde eléyìí tó fi léde láti àkàtà ẹni tí ṣàmúgbálẹ́gbẹ̀ẹ́ ìròyìn rẹ̀ ìyẹn Adébáyọ̀ Òkétọ́lá ó ṣe lálàyé o pé gbogbo àwọn kùdìẹ̀kudiẹ ìpèníjà kéékèèké tó ti fojúbàdé nínú àwọn àtúndìbò tó wáyé ní ìpínlẹ̀ Gombe Kano Bauchi àti Delta òun náà ni wọ́n láǹfààní àti mójútó lẹ́sẹ̀kẹsẹ̀ ó ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún o wípé ẹ wo eléyìí tó ti fi ojú hàn pé ètò òdìbò gbogbogbò tí ó wáyé lọ́dún 2027 àwọn ìpèníjà tí ó fẹ́ fojúbàdé òun làwọn ti ṣetán láti mú ojútó ẹ wá já lọ sínú ìwé ìròyìn the nation lílẹ̀ tó wà ní ojú ewé keje láàárọ̀ yìí wọn ni ẹgbẹ́ òṣèlú ti apc òun náà ló mọ̀ ṣe bẹ́ẹ̀ jáwé olúborí o ìyẹn ni àwọn àtúndìbò tó wáyé ní ìpínlẹ̀ Kano kódà òun náà ló tún léwájú nínú àwọn àtúndìbò eléyìí tó wáyé ní ìpínlẹ̀ Delta àmọ́ ní ìpínlẹ̀ Bauchi wọn ni iléeṣẹ́ ọlọ́pàá tó wà ń bẹ̀ òun náà ní ẹnáwó gọ́ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn kan léyìí tó jẹ́ pé wọ́n ti di afurasí báyìí o leti won ni awon ile igbere awon kale ni o gege bi osise eleto abo ti ipile ti bauchi leti esi se lalaye pe awon ti amu yi won ri won ni budo odibo mi tawon en ti fe lo mo odibo won gbe bajina tu dani ni buku ti fo ni ekun lenu
0: kai
1: won mu ada jari modi dani be na ni won si mu papa e to gun to won ni na ro won mu dani ki le wa se won yan se lalaye pe awon ajo eleto odibo to je pe ijoba ipile bauchi loni ina ni awon se won na ti ko won lo bayi o se akata ile ise olopa nibi ti iwadi o ti gbina ya ni lori won
0: to anda ki n sare mu iroyin yi mo ko to di pe a ma dagbere fun ti ooro toni lori ti fun tedo iroyin lati ikanni splash 105.5 fm the integrity station promoting

0: prince wakati ona le awa laro yi adupe lowo olorun adeso lori awon to won po se jo ni waju eledan awon kan mi fe je mi mo jojo eko jo eko ijo e ti step kan te bi ke sha mo gbese le eko dance kan ke ti ejo no 0706949300 ona la fi pe wole sori eto laarin iseju die pereke ti a ni ni abala mumuri. Hello. Hello? Ah, Eka Ro, oruko yin o bo le tin pe.
1: Alaja ni gbogbo.
0: Ah, Erama. Hello, e soro ati gbo yin e soro soke ma. Ah, ni gbo yin mo Alaja. Oh, boya ke pe wa pada. Hello?
2: Hello, Eka Ro.
0: Eka Ro sa o, Eka Ro sa o. That's good. It's good. Imafoji Peter Ekaro Oladele Sunday Muiwa Ekaro. Hello, oda pe yan ko wa be. Hello Ekaro o.
3: Saturday.
0: Ekaro. Ekaro sa o. Ta lo ba wa soro.
3: Arun aluwa nbe lati ise.
0: La eh baba ise yi ni eh ah e mo bo wa wo le to le ni.
3: Andy Sade.
0: Yes sir.
3: E je mo pe ke ri ori te wo le ye.
0: Eh
3: Eh,
0: look, baby, oh, baby, love, ego. Oh, ma dun mi o. Ejo te ba ni ori ofe pe wa pada. E salaye ijo kan sugbo ojo opo yen tutu. O tutu lo bako laaro yi. Akoko yen sare, o sare pupo. E ba ja gbe sori ijo nikan laaro yi. E ja gbo oro Olorun na. Florence ti wa. Evangelist Florence Omotola awon ti UK ni ye mo ki yin o. E ka ro o. Seyi na njo nibi te wa ye mo ri awon tona Olayemi Ese Olasco. Good morning. Gbogbo yi te ndara ko mo wa lori ero ayelujara. Awa lori Splash FM 105.5 la royi eya te ba ti ni ori ofe pe mi pada aro lati ise yi bo fe gboro yi ye to dada la royi e je pe baba mi ki gbe won wole sori eto papapa bi ta nlo o jina die mo de fe kemi ara le na ma ba wa dasi eleti a fe so lori eto la royi daddy ti wa nbi iroṣe Olorun lati inu ijo Dodim Christian Church of God Oluṣagun to Sunday oye wo daddy ka bo sa
4: mo ki gbogbo eyin olugbo mi nile loko leyin ode pe aku simi oni o simi alayo ni aje loruko Jesu
0: ave Jesu daddy e kabo
4: e seun
0: daddy je manjo like avi ki le to
4: o ye ki to ma fe soro mi loruko miran
0: okay
4: o ye ke mi gan fi David ko ko mi
0: really
4: ah
0: ibi o ti ri ke jo ri o
4: bi awon ma jo mi awon ma jo mi o le so boya mo ma njo
0: wa jo lo ibo ni jo yin to ra fe confirm
4: ijo the redeemed christian church of god ijo ra pada to olorun chapel of peace
0: chapel of peace
4: ni asunle
0: okay
4: gbogbo won gbogbo ijo ti mo ti se irusagun to won ri won ma po ni jo eni yin ma fi jo yin olorun logo bi won ni ma sayo bolumole won so be be won ni glorious Nibadan won so be glorious parish won so be be bi won ni chapel of peace won so be be bi won ni lion judah to wa leyin ile funfun bala won bi bayi na
0: won so be
4: pe okunrin yen o pastor yewo ko ma fi jo yin olorun ni gbogbo
0: I love this abi omo I love you inu mi tu inu mi tu
4: eh
0: bi ro pe boya pastor boya no no alaye ma jo ma jo as a pastor
4: eh won mo pe ara to je ka won baba wa ninu gbagbo kan fi akoko eyin sinu ijosin ojo osose niyan eni mo fun do mi fun awon eyan so je pe won ma npa akoko praise and worship je
0: akoko
4: nkan ta le fun olorun na de niyan
0: gbogbo e na ko
4: ni oluwa jo oluwa niyan ka fi jo yin ka fi lu yin ka patewo ka fi ro duru yin ibi ta ti ohun to nje niyan eh ninu yin lolorun si
0: ninu e shadupe daddy e shadupe ka bo so re so wakati hey ani akori to se pataki kan ni waju mi mo sa wo nti mo le so akori e lati ana be di ebi mi mo fun mi do orisirisi e ti o po lori e sugbo bobo pe olorun ma ran wa lowo e mo le so pe e boya anu to leju ife to leju awon kan wo pe ife wo lo leju anu wo lo leju o sese tabani ka wo anu pe mo fe sanu eni ṣùgbọ́n mo mu lọ síbi pé ẹni tó ṣe nǹkan kan sí mi tí ò dá láàárọ̀ ẹ̀ bóyá ẹni tó ṣẹ̀mí mo wá fẹ́ ṣàánú ẹ̀ gẹ́gẹ́ bí ènìyàn ó máa ń ní gbèdéke ibi tí mo ti lè sọ pé mo dáríjìn lágbájá gẹ́gẹ́ bí ènìyàn pé mo dáríjìn gẹ́gẹ́ bí ènìyàn tabani ka pin mo fẹ́ káwọn èèyàn bá mi dá sí lẹ́ǹkan ṣùgbọ́n ilé tí a sọ yẹn náà tún wà very important mo fẹ́ ká báwa ká ẹ báwa ṣe ojú ẹ láàárọ̀ yìí a mú lọ sínú ẹ̀kọ́ kan láàárọ̀ yìí ni gẹ́gẹ́ bí ènìyàn níbo ni ìdáríjìn ti lè wá tí n bá ṣẹ̀yìn tí ẹ fi pé ok mo forgive ẹ.
4: ṣe rí ẹṣẹ olóòtú ìdáríjìn fún ènìyàn ó ṣòro ṣùgbọ́n fún ọlọ́run ohun tí ó rọrùn fún ni tó sì ń kọ́ wa láti ṣe ìkan nínú àwọn ẹ̀kọ́ pàtàkì tí a ní láti kọ́ nínú ìdáríjìn ẹni ká lọ ka àdúrà olúwa ẹ báwo lọ wo àdúrà olúwa rẹ lọ́sùn ìyàwó ni bàbá tí bẹlọ́run wọ̀ lórúkọ rẹ kíjọba rẹ dé ìfẹ́ tiẹ̀ káàsì láyé bẹ́ẹ̀ ṣe lọ́run fọlọ́njọ́ lónìí ìdáríjìn ṣèwájú wa bí a ti ń dárí ìṣẹ́jí àwọn tí ó ṣẹ̀wá ṣe ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà ni a máa ń ka bíbélì tá a kì í fi gbogbo ọkàn wa sí ẹ mọ̀ pé tá a sọ fún ọlọ́run ni pé ọlọ́run mo ti ṣẹ́ o dáríjìn mi o a wá níbi irú ìdáríjìn wo ó wá sọ pé bí mo ti ń dáríjìn àwọn tó ṣẹ̀wá so tí ó bá jẹ́ pé ìwọ wà lára àwọn tó jẹ́ pé téèyàn bá ti ṣe ọ tilẹ̀kùn mọ́ wọn pátápátá ni pé wọn lè rí ìdáríjìn lọ́dọ̀ rẹ nígbà tí wọn náà bá wá ṣe ọlọ́run wá ń kọ́ àbí ta ló wá wà tí ò sọ ọlọ́run rí ibi tó ti yẹ ká kẹ́kọ̀ọ́ ńlá nìyẹn o torí ìdáríjìn ẹ̀ṣẹ̀ ó ṣe pàtàkì nínú ìrìn àjò gbogbo onígbàgbọ́ torí pé a lè rìn kórí ó má jìn inú ó fi yẹ pé ká máa fi àánú ṣe àánú ni ká máa fi ṣe ìgbà tí èèyàn bá ti wá ń fi àánú ṣe yẹn èèyàn kọ àánú láti fi ṣèdáríjìn nínú ẹ̀kọ́ ta látọ̀dọ̀ ọlọ́run ni bẹ́ẹ̀ ni
0: à ń kọ́ àánú mi get
4: better à ń kọ́ ìdáríjìn nínú nípasẹ̀ àánú tí ọlọ́run fi ṣe ìdáríjìn fún ọmọ ènìyàn ni bó ti wà nìyẹn tó má tún díẹ̀ síwájú sí ó rí wípé nínú ìwé genesis orí kejì ńgbà tó ọlọ́run dá wa tán kó tó di pọ́lọ́run dá ènìyàn gbogbo téèyàn ó fi ṣayé pátá ló kọ́kọ́ dá pàtó wá sí yẹn tán ó ṣẹ̀ wá dé nìyẹn láti máa gbádùn láti máa gbádùn ṣùgbọ́n ìgbà tá a dé orí kẹta genesis ni ibẹ̀ láti rí tí ènìyàn ti ṣubú torí pé sátani wá láti wá tàn wọ́n jẹ wọ́n ṣubú ẹ wá wò ó inú àánú ilé ọlọ́run fi padà wá láti wá se dariji fun wa idariji akoko to ko se lati mo pe olorun dariji wa ni pe o koko wo wa wi pe ona teyin gba lati bo asiri ara yin ko le tojo tori pe ewe ni adamu ati ifa fi bo ara won olorun ni lati wa mu awe ran lati fi bo won ewo igbese yen o ma koko
0: pa ran ife to le ju
4: o ma tukun lo lati tun lo bo awe ran te ba wo ni akoko leya ti awon muslim te ma npa agbo oniruru ona na fi ma nse agbo e ma nigba kan awon kan sun awon kan awon bo awo
0: ni won fun
4: won fun o wa bo awo yen ku ewo to na won ewo to na won ninu anu olorun ati pamare re ini o ti se yen fun
0: mi ah mo fe ka wa ra le ba mi dasi la ro yi ninu eni to se mi to so pe ki ma binu atenti o ti toro idariji ese ego ewo lo ye ka dariji anbo e sugbon wu mi ti ma pada de e ka won eyan ba mi dasi eni ti be mi okay atenti o ti e be mi anbo lori e
5: Mo tun bere ko le salai ma pani lerin lakoko apejopo itakuroso ri la molebi mi o ti eda o ti gbogbo won ni fe si ni mo nse o na ni ami danimo mi ti se Maggi native jollof rice itowo ekan lasan are kan ko si leyin e
6: Maggi star ta se latara e wa soya alubosa adu chili ati konofuru
5: onje ale ti dele e ma bo jeje tabi ke ma wa rara
6: Maggi star yo so gbogbo onje ta se

0: Ekabo pada iko ni Splash FM 105.5 ono ni atunwa lori eto wakati yin ade iseju die si lori eto bi mo se so lekan baba wa Pastor Sunday Oyewo lati RCCG Chapel of Peace ni Asunle ni Ibadan ano ni won wa lori eto pelu wa loni. Hey daddy mo bere bere ka to dole ko mo de ni mo fe ka won ara le ko ba mi da so re pe yan kan wa nbe ke to ba wa yoju e dada. Hello.
1: Hello.
0: Eka ro. Yes sir, yes sir.
1: Aro wa na lo pada
0: wa. Ah, aro baba, e se adupe te pe wa pada. E se
1: bo sir. Lori ti e to abere.
0: All right.
1: Okay. Mo se iye se mi si.
0: Okay.
1: Abi pe mi mo je bi re je. O tu wa be mi pe ki na wa bi ki na.
0: Ke ma binu.
1: Kini wa tu wa nfe nba di mi so Olorun.
0: Eleyi ti o wa be yin ko to de se yin. To de tun se yin.
1: Eyi ti o be mi yen.
0: Mhm.
1: O le dun mi lo to sugbon ma dariji ba di ti pese Olorun lo ni gbogbo idariji lodo ma gbagbe oro re ma dariji
0: e ma dariji na
1: mi ko be mi yen ni a dun mi gege bi omo ni yen inu mi a dun ti di mi ti o be mi lo
0: ose e se adupe gege bi eniyan niyan e je n pada sodo daddy lori eleti bo be la ro e tori be gogan eni an lo ati pe kini standard ta gbodo duro le lori ta ba so lori idariji e mo ti pin si meji eyan kan lo bere question yen o oni jesus so pe baba dariji won tori won mo to se be na ni Stephen no so be nibi ton tin so loku ta ton se nkan ti o da si awon yin o ti re lati so sorry. Ṣugbọn o ti wa ti dariji won. So e bawo lo se rọrun wo lo rọrun gẹgẹ bi eniyan.
2: Bi arakunrin aro ti so le
0: kun yen.
2: Bi eniyan. Bi eniyan lara. Ti eniyan ba se to toro idariji. O rọrun fun ru eni be lati tete ri
0: idariji. Okay.
2: Bi eniyan ba wa se ti o wa toro idariji. Nkan kan lo wa ma se ninu aye eni ti a se yen.
0: Okay.
2: Ti o ba dariji abi oni dariji. Oni gbala mi ni paro tan.
0: Yen ni pe
2: ini
0: gbala. Ko possible e so e.
2: Ben.
0: Se ni eniyan normally.
2: Jere. Voni al normally. Gbo bo yo ba ti ma po wo ni. Won soro won fo we le. Won ni ika mara re. Eni ti o so fo ni wa. Ika. Eni ti se ka. O mọ pe ika lo n wo
0: eni
2: ti se o yen o mọ o e ika lo n se yi o
0: se si e
2: o wa re ti eni ti o pe ni ka ngba to te omo le te wa ni pe ika ni o wa ni pe eh o pe mi ni ka se ko mo gangan pe ka lo ni ika mo re eni ti o so fun ni n
0: wa
2: now so ninu eniyan ninu eniyan le rara bi aro ti so yen lo se se ṣugbọn fun eni to ba ni oye ibala a wa mo pe o wa ju iyen lo ni mo fi bere pelu adura oluwa yen se ri bi to go sinu adura oluwa yen yi to kini o oni dare ese wa jin wa bi a wa se ndare ese jin awon to se wa so to pe ti awon yen ba se o ti awa toro dare yen ese to si dare ji won yen ah ti won ba se olohun
0: o le
2: ba o ti se se an yen na no wa se se o eti adura oluwa ko wa niyan so di eyi mo fe ro wa ka wo awon oloyinbo awon pastor wa kan ni won so kiran won ni pe there is something is called advance forgiveness
0: ife ni mo fe lo sa
2: won ni advance forgiveness wi pe bo ti wa ye mo ma po se mi
0: sugbe
2: ko to se mi emi te ti
0: la yo
2: so nigba to ti pinu okanrin deru
0: level
2: yen ini o ni je ki o difficult fun lati dariji awon eniyan se ri advance forgiveness ye mo fe ki gbogbo eni to wa lori eto yi ko gbo loni ka mu lo le gege bi oko ataya
0: exactly ibi ti mo fe ka se
2: gege bi oko ataya
0: mo ni en to so fe ni pe ki ko to se oyawo ko to
2: se gege so ti mu lo le bi e ko lowo pe wo mo so kini kan loni je lo practice e le mi o pe iyawo mi mo ma po se mi
0: se mi wa mo
2: ya je ndariji tori mi o to se ni pe oni to ba fe gbadura kokoko lo setu pelu e to ba fe kadura re o gba so ya mu lowo pe advance forgiveness ke ti mu lowo ke n ba le rona lo tori ara
0: re eh
2: ko ma ro ba e
0: tori ara e gan
2: gan ara re o ke n ba le rona lo ya ro be le fun that is the best way to practice Christianity
0: the hardest love the,
2: yes
0: I'm going to get him.
2: Bibele soro kan o si ba mi leru o ni ti olorun ba sa mi ese ta lo le duro
0: ta lo le duro e ja gba pe yen e ja gba pe yen hello
3: hello
0: e ka ro sa o
3: e ka ro e ti se bi wa
0: o oluwa lo se e do alo sise e ba soro soke oruko yin bo le tin pe wa
3: o ye ni je pe o si para mo wa se ti se fun wa ninu nko ti wa
0: okay
3: jo mo se ni amadiya
0: okay sir
3: seri moto ti wa
0: hmm
3: not for in case for now you know awon wa si ti awon sa ni wa nso fun wa
0: okay
3: mo ti oloko laya automatic
0: automatic ni
3: okay so me ti ja wo wa yen ba se wa
0: hmm
3: ṣugbọn ta ti ni advance
0: forgiveness advance forgiveness mo ti de left mo emi na ma ma je ko mo
2: e ti an pe ni meekness meekness
0: se iwa tutu ni meekness
2: be ni bibele pe pe Moses ni o ni wa yen
0: to ni wa pele
2: iwa pele yen meekness itumo meekness ni pe eni ti a fun lagbara ti o si lo
0: oh my god
2: that is the meaning of meekness you are empowered. You are in position. You have the authority. You have everything it takes. But you refuse to use it.
0: Maturity.
2: Mo mo o lesi o o wa fun lesi o o wa amara
0: na pe mi lesi
2: seri te ba tin ka bibeli e ma fi yoba kun
0: yes
2: e gbo bi yoba ti gbe ni won ni eyin lohun
0: lohun
2: ko se ko to ba e bole olode ni je won ti bi oro mu a
0: ami
2: so eja keko yen eja keko yen eja keko
0: eya eja pari e bayi la ro yi bibeli so pe ninu iwe Romans chapter 5 yen won nigba ti a wa je lese
2: kí Kristi kú fún.
0: Imagine. Ti a jẹ ẹlẹṣẹ.
2: Táwọn a jẹ ẹlẹṣẹ ẹ. Kristi kú fún wa. Ṣé rí ìtàn yìí kò lè ti láéláé. Nínú ìwé John oríkẹ kọkàndínlógún. Kò lè ti láéláé. Nígbà tí àwa jẹ ẹlẹṣẹ Kristi kú fún wa. Ikú oró tí Kristi kú lórí igi àgbélébù. Ikú tó ní àǹfààní àti sọ pé mi ò ṣe mọ́.
0: Ó lè sọ bẹ́ẹ̀.
2: Tó lè sọ pọ̀ lọ. Torí pé àti wọ Jerusalem àyà ti sọ. Ó ti mọ tó ń bọ̀ wá ṣe. Na àwọn tó ń kú fún ni wọ́n kàn mọ́gi.
0: Imagine.
2: Àwọn ọmọ ènìyàn náà ni ènìyàn ni ènìyàn.
0: Tó wá ṣàánú.
2: Tó wá ṣàánú fún. Ẹni àná tún ń ṣe gbogbo eléyìí o. Now ṣùgbọ́n ẹ ó rí wípé àánú tó lé.
0: Tọ́lọ́run
2: ṣe fún ènìyàn nìyẹn. Ọmọ bíbí rẹ̀ nìkan ṣoṣo ni o. John orí kẹta. Ẹsẹ̀ kẹrìndínlógún ló bẹ́ẹ̀. Orúkọ Ọlọ́run fẹ́ aráyé gan. Tó fi ọmọ bíbí rẹ̀ nìkan ṣoṣo. Fún wa. Ṣé bó ti fi fún wa yẹn? Fífún wa tó sọ yẹn ibi tẹ́ ti lè rí fífún wa ni bó ti fi fún wa lórí igi àgbélébù.
0: Ibẹ̀
2: ni.
0: Ka ọ̀dà
2: sítá ibẹ̀ ló tẹ yé wa. Nígbà tí ibẹ̀ yẹn nìkan ni ibi tí ìtumọ̀ rẹ̀ yẹn. Ká tó bá sọ pé apá kejì. Ìwọ̀n ni tó bá gbàgbọ́. Ká tó níbi yẹn tó bá gbàgbọ́ yẹn. Tó fi ọmọ bíbí yẹn nìkan ní ṣọ́ṣọ́ fún wa yẹn. Níbẹ̀ yẹn nìyẹn. Ibi tó ti ń joró lórí igi àgbélébù. Ibi tí Jésù ti sọ pé bàbá mi ṣe tí ìwọ fi kọ̀ mí sílẹ̀. Níbẹ̀ Ọlọ́run gbójú. Kò wọ ọmọ yẹn mọ́ lórí igi àgbélébù ìgbà yẹn tọ́lọ́run ẹ̀ẹ̀kan tí Ọlọ́run dijú nìyẹn. Ó dijú bíbẹ̀ sọ pé ní ọ̀sán gangan lago mẹ́ta ọ̀sán.
0: Lẹ́ṣú
2: òkùnkùn sì bọ ayé. Òkùnkùn bọ ayé. Torí pé kò lè wo àánú tí Ọlọ́run pinnu láti ṣe fún wa ni àánú tó le gan ni. Láti fi ọmọ bíbí rẹ̀ nìkan ṣoṣo fún wa. Lórí igi àgbélébù ikú oró ni wọ́n pè. Ikú oró. Kó ba lè ra ẹ̀ṣẹ̀ aráyé padà. Àwa iná ni o. Dábìlì wa sọ lórí oríṣà mórí kẹjọ rí pé kí ni ènìyàn tó tiẹ̀ ń bẹ̀ wò ga. Tó mi rẹ̀ tó mi ṣe ìrántí rẹ̀ kí ni ènìyàn ṣé áńgẹ́lì ni ò tó lọ́dọ̀ ọlọ́run ni o.
0: Àbí kí ló ń wá.
2: Àbí kí ni ń wá káàkiri lórí ènìyàn. Ṣùgbọ́n ẹ rántí pé ibi tí fẹ́ ọlọ́run ti bẹ̀rẹ̀ lórí ayé wa ni pé bó ṣe dá wa ni. Bó ṣe dá wa ni. Ó dá wa ní àwòrán ara rẹ̀. Bẹ́ẹ̀ ni Genesis orí kejì. So ló mú ibi tó ti rí ìfẹ́ yẹn nìyẹn. Ìfẹ́ tó ní sí wa yẹn ló fi dá wa bẹ́ẹ̀. Ìlú wa fi ń bá wa lò. Nígbà tá a ta ṣàgẹ̀rẹ̀ lẹ́sẹ̀ ní orí kẹta Genesis tó fi wá ní pé gbogbo ọ̀nà ó tó fà wá padà wá ni. Ló fi wá fi ọmọ bíbí rẹ̀ nìkan ṣoṣo fún wa ni. Ènìyàn ṣubú ní Genesis orí kẹta. Ọlọ́run rẹ̀ ènìyàn padà ní Jésù ní Jọ́hánù orí kẹta. Tírítírí ni. Bẹ́ẹ̀ni
0: tiritiri. Mo rántí bàbá tí wọ́n pé wá sí Alhaji wọn sọ nípa pé tí ènìyàn bá ń ṣe nǹkan tí ò dá pé ká máa tún kàánú wọn ká rí pé wọn mọ nǹkan tí wọ́n ń ṣe.
2: Bẹ́ẹ̀ni torí wípé.
0: A tún lè gbàdúrà fún
2: wọn. Mọ tó fi ní a máa kàánú wọn tí Alhaji fi sọ bẹ́ẹ̀ ni. Ṣé rí ìgbà tó ṣe tiẹ̀ padà yẹn iná ń pè lẹ́sàn. Ẹ̀sán nìyẹn.
0: Ìwọ́ gbẹ̀sán
2: ni. Ọgbẹ̀sán nìyẹn. Ṣùgbọ́n etí ó fi náà máa kánú ẹni pé ẹ̀jẹ̀ tẹ̀lé láyé. Torí Ọlọ́run sọ pé tèmi ní ẹ̀sán ó ní èmi ó sì gbà á. Ó ní èmi ó sì gbà á. Èyí ni ẹ̀jẹ̀já máa ṣe dáadáa. Ká máa ṣe dáadáa. Ní gbogbo pòkípò tí Ọlọ́run bá fi wá sí. Ẹ̀jẹ̀ ká
0: rọra ṣe. Àwọn èèyàn wá rò pé bóyá adìdìrin ni màá ń ti ṣàṣejẹ.
2: Bẹ́ẹ̀ ni.
0: Ó dẹ̀ máa ń dùn yàn pé.
2: Mo máa ń dùn
0: yàn.
2: Bẹ́ẹ̀ ni ó dùn ni mo fi sọ pé.
0: Jẹ́ kó mọ̀.
2: Ẹ má ṣe jẹ́ kó mọ̀. Èkì ló fẹ́ mọ̀.
0: Wọ́n ní ẹ má jẹ́ kó mọ̀.
2: Ẹ má jẹ́ kó mọ̀.
0: Ẹ fi lẹ̀.
2: Nínú ẹ̀mọ̀ kan ni.
0: Káì.
2: Nínú ẹ̀mọ̀. Ẹ̀mọ̀ wípé etí aláìmọ̀ kan fi ń ṣera rẹ̀ ló pọ̀ jù ni. Àìmọ̀ kan ló jẹ́ kó máa ṣe tó ń sìn yẹn tó máa mọ ìyà tí ń bẹ lẹ́yìn rẹ̀ tọ́lọ́run bá máa gbẹ̀san tó ń sìn lára rẹ̀ ni. Èyí tí ṣé ó wá lè dúró bẹ̀ ni. Ní ìwọ tó kó gbogbo wa jẹ tó jókòó bẹ́ẹ̀ tó jókòó yìí tó jẹ́ pé ọlọ́ọ̀ni jọ kú ṣùgbọ́n ní rówó ná. Ṣé ẹ̀ ráwọn tó ti fi ipa ṣèjọba lórí wa bíi tí wọ́n àti ìkúrì sí báyìí wọ́n sì wà láyé yìí.
0: Sọ kò ní kò ṣe pé.
2: Ṣé bí wọ́n ní agbára nígbà tí wọ́n wà nípò níjọba.
0: Ẹ̀zalẹ̀.
2: Wọ́n á gbúrò wọn mọ́ báyìí.
0: Kí ló ṣẹlẹ̀.
2: Ọlọ́run dé ni.
0: Àyà.
2: Ọlọ́run ló dé. na olorun lo de bayi ah dako yan lori te dako
0: ah oye mi sir petepete leleyi mo gugu wa na le akeko lori eto yi laro yi call splash fm 105.5 o di awa e te ba kuku wo ni toto a je pe ti an ba feran ara eyan iru igbesi aye to ye ka ma gbe ni
2: bẹẹni
0: iyan fun emi gangan ti mo so pe yan kan se mi
2: bẹẹni
0: eh ki kuku wo pe
2: advance forgiveness
0: e file
2: is the key e file e file ko mo to se ni
0: I need feel it. How could disappoint me? Ah, what do you to me? Maja komo.
2: Eh, ma jalo la koko. O ji ti re ye. Boya, eh, ma bodo ti ma se fun ani.
0: Eya.
2: Eni kan wa ti olo to chiti. Te ji je ni registry.
0: Registry
2: en do nde pe oko fe de ko le wa mo.
0: Ah!
2: Be ni ijo kan na ni baba Adeboye se wedding. E lo gba iwo itan yen. Ijo kan na jo registry kan na jo lo. Ko wa mo. Se ri later run. Oko to ji te wa lojo yan mi. Later, on my brain now, what I rock on me, or call me to worry now, or not to my John Sujana, or not Yami. But I'm bad, Joba. Or Cotto, or why the Gomina? Or Cotto, did it, oh, why is it your one registry? You know, I ask, or delay. Ti wan sile ko fun ge to jiti
0: ni
2: te
0: ba
2: ti jade eh sunday
0: le lo wo sise mo
2: laye ko le lo le sise mo ki la so yi eh ifo lo le ko gbeja re
0: ah oluwa ran wa lo
2: je ko lo gbeja re je ko lo gbeja re
0: ife to leju ona ni an so lori eto eh wakati yin la ro ye e ja pe dada eh oko to so pe laye ma je ko da mo pe mi roko e e file be la won yawo kan na so pe ah e ma worry e lo mi gan duro de ojo ale to fe fi ya je oko para pe ma show e e je kan omo mi wa o ke to
2: e ma se e ma da kun awon mama nse be dada to ko nse to ko lowo lowo mama e da ko da rija won ko wa le yo dara fun
0: e file e gbadura fun won
2: de atubo tan yo dara
0: abi daddy a je pe number yi ke to gbadura fun wa la
2: number mi ni 080 55 55 64 64 52 52 51 51
0: Eja pe le kan se
2: 080 55 55 64 64 52 52 51 51
0: number yelo lo sodo Pastor Sunday Oyewo e pe wo ni kete ta ba ti ku lori eto to redo bi ba inu to nbi lo e ki dari ji kini se mo to se ni se mo boye po to e ma pe wo 080 ani o ma biru 080 55 64 52 51 Ona lo se odo baba Sunday Oyewo dade gbadura fun alarin iseju
2: loruko Jesu
0: abi
2: gbogbo eyin te ngbo mi loruko Jesu e ri anu gba
0: ami
2: loruko Jesu oru ofe lati ma darija ara wa loruko Jesu ku lu akofi fun gbogbo wa
0: ami
2: ogori fun Olorun wa
0: hallelujah
2: e ta wa no fini se bi mo ko lo ko yi awon na lo kan pada
0: ami
2: Jesu Oluwa wa
0: ami ami
2: ami loruko Jesu
0: gbogbo eyin te ba wa da se to loni e ona ni amo rere yin lati ori eto wakati yin loni ose to nbo ona lati pade ara wa lori eto wakati yin bi Oluwa ti wa ti emi e wa fun akotun mi lori eto yi e ma ikako ti e re kuro nu aye yi tori wa layo Olorun lo nje be o dabo

0: ẹ káàsán ìròyìn ọjọ́ kan rí lóúndé sétí ìgbọ̀nyín láti ìkànnì ọmọlúàbí splash 105.5 FM ilé funfun báláwo fẹ́lẹ̀lẹ̀ nílùú ti ìbàdàn aminat adétun badmus oníròyìn ṣáájú ẹjẹ́ àgbà àwọn kókó tó ṣuyọ nínú ìròyìn náà. ààrẹ bọ́lá tinubu ti rọ àwọn ìjọba ìpínlẹ̀ láti mú àdínkù dé bá owó ọkọ̀ ṣáájú ọjọ́ kìíní oṣù kẹwàá ọdún yìí. Peter Obi ti ṣèlérí ẹ̀wọ̀n gbére o fún ẹnikẹ́ni tó bá gbé egbògi olóró wọ ilẹ̀ yìí bó bá di ààrẹ ilẹ̀ wa Nàìjíríà. Ilẹ̀ Iran ti ń gbaradì fún ìjíròrò bí ilẹ̀ Saudi ṣe ń pinwọ́ ìkọlù eléyìí tó ń wọlé sí Riyadh. Alámòjútó ikọ̀ ti Coventry Lampard ti gbósùbà káre o fún ikọ̀ náà bí wọ́n ṣe jáwé olúborí. Ìròyìn ọ̀hún rèé o lẹ́kùnrẹ́rẹ́. ààrẹ bọ́lá tinubu ti pàṣẹ fún gbogbo ìjọba ìpínlẹ̀ jákèjádò orílẹ̀-èdè wa nàìjíríà láti tètè gbé ìgbésẹ̀ ètò tó ní ṣe pẹ̀lú ṣíṣàmúlò àwọn ọkọ̀ tó ń lo afẹ́fẹ́ gáàsì kí àdínkù lè dé bá owó ọkọ̀ fún àwọn ọmọ ilẹ̀ yìí ṣáájú ọjọ́ kìíní oṣù kẹwàá ọdún tí a wà nínú ẹ̀ yìí. ààrẹ tinubu ló sọ̀rọ̀ di mímọ̀ nínú àtẹ̀jáde kan tó fi léde lánàá tí ìṣe ọjọ́ àbámẹ́ta sátidé níbi tó ti ṣàlàyé pé ọ̀rọ̀ náà jẹyọ tó sì jẹ́ àfẹnukò pẹ̀lú àwọn gómìnà tó ń bẹ jákèjádò ilẹ̀ wa Nàìjíríà lọ́jọ́ 27 oṣù kẹjọ ọdún yìí. ó tẹ̀síwájú pé wọ́n ti gbé ìgbìmọ̀ kan kalẹ̀ lábẹ́ àgbáríjọpọ̀ àwọn gómìnà tí gómìnà ìpínlẹ̀ Kwara Abdulrahman Abdulrazak ń léwájú rẹ̀. ààrẹ kò ṣàìmú àpèjúwe àwọn ìpínlẹ̀ tó ti ṣàmúlò ọkọ̀ eléyìí tó ń lo afẹ́fẹ́ gáàsì àti ọkọ̀ tó ń lo iná léyìí tí ó ti mú àdínkù dé bá iye owó ọkọ̀ fún àwọn èrò eléyìí tó ń wọ ọkọ̀ náà. gẹ́gẹ́ bó ṣe wí ìpínlẹ̀ Borno eléyìí tí wọ́n ti ń ṣàmúlò ọkọ̀ tó ń lo afẹ́fẹ́ gáàsì àti ọkọ̀ tó ń lo iná ni àdínkù ti dé bá ìdíyelé owó ọkọ̀ bẹ̀rẹ̀ láti 50 náírà sí 100 kan náírà ní àwọn ibi tó jẹ́ pé tẹ́lẹ̀ rí 300 sí 600 náírà ni wọ́n ń wọ ọkọ̀ náà. ní ìpínlẹ̀ Kaduna 100 kan àwọn ọkọ̀ tó ń lo afẹ́fẹ́ gáàsì ló ń gbé àwọn ènìyàn lọ́fẹ̀ẹ́ ní àwọn òpópónà tó ṣe gbòógì. gẹ́gẹ́ bí ààrẹ tinubu ṣe wí o àwọn ọkọ̀ náà ló ń gbèrò eléyìí tó tó 3,000,000 ní àárín ọdún kan eléyìí tí wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe àmúlò ọkọ̀ náà níbi tí àwọn ènìyàn ìpínlẹ̀ ọ̀hún ti ní àǹfààní àti ṣe ìkówójọ eléyìí tó tó 3,000,000,000 ní ìpamọ́ kó wá wọn. ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ló ti pàṣẹ pé kí àtúnṣe kíákíá débàlà abala òpópónà májẹ̀sí dínkù eléyìí tó gba súlẹ̀ já sí mìnà kọjá bẹ́ẹ̀ ló sì pàṣẹ kí ìjágere lílọ bíbọ̀ ọkọ̀ ó bẹ̀rẹ̀ láàrin wákàtí 48 kó mọ̀ bá sí súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ ní òpópónà náà mọ́. alákòóso kejì fún ọ̀rọ̀ iṣẹ́ òde nílẹ̀ yìí bello ogoroyo ló pàṣẹ yìí lásìkò àbẹ̀wò tó ṣe látàrí àṣẹ tí ààrẹ ilẹ̀ yìí bọ́lá tinubu àti alákòóso fún ọ̀rọ̀ iṣẹ́ òde david umahyipa ẹni tó wà lẹ́nu àbẹ̀wò sí àwọn òpópónà tó jẹ́ ti ìjọba àpapọ̀ ní ìpínlẹ̀ èkó. nígbà tó ṣàbẹ̀wò sí abala òpópónà náà tó nílò àtúnṣe níbi tí 100 kan àwọn ọkọ̀ ti ń dojúkọ ìṣòro àti kọjá fún ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ alákòóso ni iléeṣẹ́ àjọ ẹ̀ṣọ́ ojú ọ̀nà àti àwọn tọ́rọ̀ kan ni wọ́n ti ké sí o láti mójútó lílọ bíbọ̀ ọkọ̀ lágbègbè ọ̀hún. abala ibi tí àtúnṣe yóò ti wáyé ni kìlómítà rẹ̀ jẹ́ 7.7 ní òpópónà súlẹ̀já èyí tó jáde sí mìnà. ó ṣàlàyé pé bí òpópónà náà ṣe di bó ṣe dà kò sẹ́yìn àwọn ọkọ̀ akẹ́po ti iléeṣẹ́ nnpcl eléyìí tó wà ní agbègbè ọ̀hún. igbákejì ààrẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀‐èdè wa nàìjíríà tó tún jẹ́ olùdíje sí ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú ti adc atiku abubakar ti dábàá ìlànà àkóyawọ́ lórí ìrànwọ́ epo rọ̀bì eléyìí tí wọ́n bá fọ̀ nílẹ̀ wa nàìjíríà kí àdínkù lè dé bá iye owó tí jálá epo yóò máa jẹ́ nílẹ̀ yìí. atiku nígbà tó sọ níbi ìpàdé oníròyìn nílùú àbújá ṣàlàyé pé owó ìrànwọ́ epo náà ni wọn yóò ṣàmúlò rẹ̀ o fún àwọn tó ń fọ epo ẹni fún alábẹ́lé tí wọ́n sì máa tà á fún àwọn ọmọlẹ̀ yìí nìkan yàtọ̀ sí eléyìí tí wọ́n bá gbé lọ sí ilẹ̀ òkèèrè. Ó tẹ̀síwájú pé owó ìrànwọ́ epo náà ni yóò wà ní ìbámu gbèdéke ètò ìnáwó eléyìí tí ilé ìgbìmọ̀ aṣòfin ilẹ̀ yìí bá ti buwọ́lù kí ìlànà àkóyawọ́ lè fojúbàdé. Gẹ́gẹ́ bó ṣe wí ìgbésẹ̀ náà yóò mú àdínkù dé bá owó epo pẹntiró nílẹ̀ yìí tí ó sì fààyè gba pípèsè epo pẹntiró lábẹ́lé yóò fààyè ìpèsè iṣẹ́ lọ́pọ̀ yanturu sílẹ̀ yóò sì mú ìtẹ̀síwájú dé bá ìgbáyégbádùn àwọn ọmọ ilẹ̀ yìí. Àtíkù wa rọ ààrẹ Bọ́lá Tinubu láti ṣàmúlò ìgbésẹ̀ tí yóò mú ìdẹ̀rùn dé bá àwọn ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà kúrò lọ́wọ́ ìnira eléyìí ti ń bá wọn fínra. Olùdíje sí ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú ti NDC Peter Obi ti ní bí òun bá di ààrẹ ilẹ̀ yìí o lọ́dún 2027 ẹnikẹ́ni tó bá gbé egbòogi olóró wọ ilẹ̀ wa Nàìjíríà ni wọn yóò máa gba ẹ̀wọ̀n gbére gẹ́gẹ́ bí ìdájọ́ láì fi irúfẹ́ ipò tí ẹni náà bá wà ṣe. Obi ló ṣèlérí yìí lọ́jọ́ Àbámẹ́ta Sátidé níbi ìpàdé eléyìí tó ṣe pẹ̀lú àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú NDC àti àwọn alátìlẹyìn rẹ̀ ní ìpínlẹ̀ Kaduna. Ó wá rọ àwọn olùdíje nínú ẹgbẹ́ òṣèlú tó kù láti yàgò fún àwọn ìlérí eléyìí tí wọn kò ní múṣẹ bí ìlú bá dìbò yàn wọ́n sípò. Kò ṣàìtún rọ̀ wọ́n láti mójútó àwọn ìpèníjà tó ń kojú àwọn ọmọ ilẹ̀ yìí pẹ̀lú fífojúrijú pẹ̀lú wọn. Gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Anambra wọ́n ṣèlérí láti máa ṣàmúlò àwọn ìsinmi ojú ọdún rẹ̀ nílẹ̀ wa Nàìjíríà láì lọ sílé òkèèrè bó bá di ààrẹ ilẹ̀ yìí. Gẹ́gẹ́ bó ṣe wí ààrẹ ló yẹ kó súnmọ́ àwọn ènìyàn rẹ̀ dáadáa o léyìí tí yóò máa lo àkókò náà láti yọjú sí àwọn ènìyàn ní àwọn agbègbè lórílẹ̀-èdè rẹ̀ pàápàá jùlọ àwọn agbègbè tí ìṣòro àti ìpèníjà ètò ààbò ti ń kojú wọn. Ìròyìn ọjọ́ kọrí ló ṣe ń tẹ̀ sọ́wọ́ iwájú láti ìkànnì ọmọlúàbí Splash 105.5 FM ilé funfun Báláwo Fẹ́lẹ́lẹ̀ nílùú ti Ìbàdàn. Ìròyìn ilẹ̀ òkèèrè ilẹ̀ Iran ti ń gbáradì fún ìjíròrò bí ilẹ̀ Saudi ṣe ń pèwọ́ ìkọlù èyí tó ń wọlé sí Riyadh. Ní ti eré ìdárayá alámòjútó ikọ̀ ti Coventry Lampard ti gbósùbà káre fún ikọ̀ náà o bí wọ́n ṣe jáwé olúborí. Àdánù dúró díẹ̀ ná tá a bá wá padà dé ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ń bọ̀ láìpẹ́. Ẹ káàbọ̀ padà. Ọ̀gá àgbà elétò ààbò nílẹ̀ Iran Mohsen Rezaei ti ní ilẹ̀ Iran ti sọ ohun tó fẹ́ o bí wọ́n bá padà sínú ìjíròrò pẹ̀lú ilẹ̀ Amẹ́ríkà eléyìí tí àwọn olùdásí ní ilẹ̀ Qatar ṣàgbékalẹ̀ rẹ̀. Ó ṣàlàyé pé ìbéèrè àwọn ló wà lára fífòpin sí ogun àti yíyọ̀nda àwọn dúkìá eléyìí tí iléeṣẹ́ ológun ojú omi ilẹ̀ Amẹ́ríkà ti gbẹ́sẹ̀ lé ní àwọn ibùdókọ̀ ojú omi ti ilẹ̀ Iran. Àgbáríjọpọ̀ ikọ̀ ọmọ ogun eléyìí ti ilẹ̀ Saudi ń léwájú wọn gbógun ti ilẹ̀ Yemen pẹ̀lú bí wọ́n ṣe ń da àdó olóró tí wọ́n sì ń dojú rẹ̀ kọ Riyadh padà tí wọ́n sì ń pèwọ́ àwọn ìkọlù tí ì bá wáyé ní àwọn ìlú bíi Bishi, Taif, Faransa àti Yanbu. Ilẹ̀ Amẹ́ríkà ti wá rọ àwọn ọmọ orílẹ̀-èdè mẹ́sàn-án níye tí wọ́n wà lágbègbè Middle East láti joyè ojú làlákọ̀ fi sọrí torí pé ó ṣeé ṣe o kí ìkọlù láàrin ilẹ̀ Saudi àti Yemen fẹ̀nà rẹ̀ jú kó sì ta balẹ̀ ta boko. Ní ti eré ìdárayá o alámòjútó ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Coventry Frank Lampard ti gbósùbà káre fún ìgbésẹ̀ ìjáwé olúborí eléyìí tí ikọ̀ agbábọ́ọ̀lù rẹ̀ gùnlé nínú ìfẹsẹ̀wọnsẹ̀ ìdíje ti Premier League níbi tí ikọ̀ náà ti fẹ̀yìn ikọ̀ ti Nottingham Forest jọlẹ̀ o pẹ̀lú àmì ayò kan sí òdo. Alámòjútó náà wá kọrinre kí ikọ̀ náà lórí ìfaradà àti ìfakọyọ eléyìí tí àwọn ikọ̀ rẹ̀ gùnlé. Lampard ẹni tó ṣàlàyé pé ìjáwé olúborí náà ló jẹyọ látara ìgbésẹ̀ akin àti àìkúrẹ̀wẹ̀sì eléyìí tí ikọ̀ náà ní. eyi wa lo pin iroyin sugbon ka tun ma lo e je ka gbo koko nu e lekan si are Bola Tinubu ti ro awon ijoba ipinle o lati mu adiku de ba awon oko saju lati mu adiku de ba owo oko saju ojo kini osu kewa odun 2026 Peter Obi ti seleri e won gbere o fun enikeni to ba gbe egbogi oloro wo ilede wa Nigeria bo ba di are ile yi ni ti ile okere amu wa se ti gboyin pe ile Iran ti gbaradi fun ijuro bi ile Saudi se npe wo ikolu to wo Riyadh wa ni ti ere idaraya o alamojuto eko ti Coventry Lampard ti gbosuba kare fun iko na bi won se jawe olubori fun ekunrere awon iroyin wa gbogbo e ma se like kan si takwa ojara ti www.splashfm1055.com tunde olawo lolootu royin pelu ran lowo ibukun oluwa olaguju aminat adetun badmus lo ti royin e se o ten tete gbo wa ni gbogbo igba
1: Charger 240.
2: Hot news, cool vibes, sports, and more on the Integrity Station.
3: Splash FM 105.5.
4: Your station. Here is
5: 105.5.
6: From the very beginning, we just saw the world differently than everyone else.
7: Everyone else.
6: This made obvious in all we do.
8: Didn't sit well with some people.
9: What's our plan?
10: Our plan is to keep going up and not just go up, but stay at the very top. We are your favorite radio station. Splash 105.5 FM.
11: Yes. 105.5, The Splash.

0: ẹ kaasan o ẹ sì kú ìsinmi òní èyí ni ọ̀rọ̀ olóòtú láti inú ọ̀kan òjọ̀kan ìwé ìròyìn ojoojúmọ́ ilé wa tó jáde lọ́sẹ̀ tó kọjá lọ yìí èyí tó ń dé sí etígbọ̀yìn láti ìkànnì ọmọlúàbí the integrity station splash 105.5 FM ilé funfun báláwo fẹ́lẹ̀lẹ̀ láwà nìbàdàn lórílẹ̀‐èdè nàìjíríà níbikíbi tẹ́ ẹ bá ti láǹfààní láti máa gbọ́ wa lórí ètò wa ọ̀rọ̀ olóòtú káàkiri àgbáńlá ayé ẹ̀yin náà ẹ lè lọ sí radio garden kẹtẹ orúkọ rédíò wa splash 105.5 FM ilé funfun báláwo fẹ́lẹ̀lẹ̀ ńbàdàn lórílẹ̀‐èdè nàìjíríà ketekete lẹ máa gbọ́ wa lórí rédíò ní radio garden ǹjẹ́ lórúkọ ọlọ́run ọba onímìsí tó ń fún wa lára yìí dá ní orí ètò ọ̀rọ̀ olóòtú ní gbogbo ọjọ́ mẹ́jọ mẹ́jọ mo kí alákòóso bùbá tí a ti ń gba ohùn sílẹ̀ ìyẹn studio wa pé ẹ kú iṣẹ́ o bẹ́ẹ̀ náà ni gbogbo ẹ̀yin tẹ́ wà níbẹ̀ yẹn tí ẹ̀ ń ṣe àtìlẹyìn fún wa ọ̀tọ̀ ni kéèyàn máa gbóhùn sáfẹ́fẹ́ lórí rédíò ọ̀tọ̀ tún ni kí èyàn tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kó máa fi ọkàn kó máa fi bá wa bọ̀ torí bẹ́ẹ̀ mo júbà lọ́wọ́ àwọn èèyàn mi tá a jọ wà ní studio tí wọ́n gba ohùn mi sílẹ̀ lára wọn la ti rí Ayọ̀ọ́lá Ayọ̀mídé bẹ́ẹ̀ náà ni Victor Daudu lára wa náà ni Àtítọ́lú Adébàmọ́wọ́ ǹjẹ́ lórúkọ olóòtú ètò yìí Olúwa ṣeun ọmọ Akínọlá ni èmi alágbẹ̀dẹ èdè lérèṣítù tí gbogbo èèyàn mọ̀ sí mídòmídò mò ń kí yín káàbọ̀ sórí ètò náà èyí tá a pè ní ọ̀rọ̀ olóòtú ẹ máa bá mi ká lọ ọ̀rọ̀ olóòtú ìwé ìròyìn the guardian fún ti ọ̀sẹ̀ tó kọjá lọ yìí òun la fi ṣíde ètò wa ọ̀rọ̀ olóòtú fún tòní èyí tí wọ́n pe àkọlé rẹ̀ ní ṣíṣe àmúgbòrò àtìlẹyìn sultan ti sakoto nínú ìlàkàkà láti dojú ìjàkọ ìwà ìgbésùnmọ̀mí èyí tó ń da àwọn aráàlú tí wọn ò mọwọ́ mẹsẹ̀ ríboríbo ta bá ń sọ̀rọ̀ nípa ìgbésùnmọ̀mí terrorism iná ló ń jẹ́ bẹ́ẹ̀ kí ọlọ́run kó gbà wá lọ́wọ́ nǹkan burúkú àtọwọ́dá tí wọ́n ń pè ní terrorism ìgbésùnmọ̀mí ìlérí tí sultan ti sakoto alhaji saad abubakar tó ṣe fún àwọn ọba alayé gbogbo lórílẹ̀‐èdè nàìjíríà títí kan àwọn olórí jorí aṣáájú ìlú àti ìletò káàkiri orílẹ̀‐èdè wa nàìjíríà ní pàtàkì jùlọ àwọn orí adé ọrùn lẹ̀kẹ̀ tí wọ́n ń bẹ ní apá òkè ọya orílẹ̀‐èdè nàìjíríà òun náà ni pé kí kálukú àwọn olórí jorí tá a sọ wọ̀nyí àwọn ọba àti níjòyè kí gbogbo wọn pátá kí wọ́n múra sílẹ̀ láti ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú àwọn òṣìṣẹ́ elétò ààbò tó ń bẹ ní tìbútò orílẹ̀‐èdè nàìjíríà à ń sọ̀rọ̀ nípa kí ni ọ̀nà àbáyọ tá a fi lè bọ́ lọ́wọ́ akitiyan ìgbésùnmọ̀mí tí wọ́n ń pè ní terrorism ọlọ́run kó gbà wá lọ́wọ́ ẹ o tó ṣe pé àmọye ènìyàn ni wọ́n ń pa nípakúpa lójoojúmọ́ nítorí àwọn kan erigìnà tí wọ́n lọ sára wọn sínú igbó tí wọ́n wá ń jí àwọn èèyàn gbé tó ń béèrè owó pàṣípàrọ̀ ẹ̀mí ránsọ́ọ̀mù lọ́wọ́ wọn Yorùbá máa ń sọ̀rọ̀ kan wọ́n ní ìsínwò ìkòròwò ohun tá a bá dìjọ wò wọ́n ní gẹ́gẹ́ ní igun o nípa báyìí nìkan ni àwọn òṣìṣẹ́ agbófinró fi lè gbágún àwọn agbésùnmọ̀mí àwọn terrorist tí wọ́n ń ṣòro bí agbọ́n jákèjádò gbogbo ẹlẹ́kùnjẹkùn tí ń bẹ lórílẹ̀‐èdè nàìjíríà àti àdúgbò ìlú ìletò tí wọ́n ṣe wá ń pa àwọn èèyàn bí ẹni ń pa màálùú ọlọ́run kó ṣàánú wa ní orílẹ̀‐èdè nàìjíríà yìí wàhálà yìí ti pọ̀ ju fìtínà ti pọ̀ ju ìrékọjá ìdojúkọ ìlàkọjá ọlọ́run la nàìjíríà kọjá ló fi wá jẹ́ pé gbogbo ìgbà làwọn kan wọ́n fara ṣoko wọ́n lọ rèé sápamọ́ sínú igbó won wa so ra won di tani tani sako ton pa won nibe lo ti so pe awon ika eniyan ti won fi nu igbo sele ton fi nu igbo se asobora awon na ni won da wahala sile ton pa omo eniyan lokunrin ati lobirin nipa kupa lai se lairo won aji won gbe janto won ma bere owo pasiparo emi ransom won ma pa omo eniyan bi eni npa malu tabi ogufe awon eniyan lai lese lorun lokunrin ati lobirin lomode lagba larugbo ina ni won se nise kuse ti won pa won nipa kupa bi eran nibi ti awon elegiri ta so yi ti won ti fi ara soko sinu gbo nkan buruku gba ni o kolohun ko saanu orilede Nigeria ko da alaafia pada sibe won ni igbe afewe oko awa nkan obe o se pataki fun Nigeria lati gba alaafia laaye nibi ta de duro yi ise ajumo se awon elekaje ka eleto abo ati awon ori ade orun leke tin be Nigeria lo le je ki won bori kuku laja ise buruku gbigbemi alaise igbesumo mi ijini gbe ifiyaje ni ise ni lose ati mimu aye le fun awon kola ko sagbe ara ilu afi ki olorun ko dula wa inu wahala to nsele lorilede Nigeria lelekun jekun awon ara ilu atawon mole bi orisirisi eniyan ti won ti ko sowo awon agbesumo mi terrorist lokunrin ati lobirin ti awon eru ku won yi ti won si n gba emi won nigba mi kedere ton ba ji awon eyan gbe tan ti won ko won lo sinu gbo nibi ti won ti n fara soko won a ma bere owo pasiparo emi ti won pe ni ransom tipatipa emi omo eniyan lokunrin ati lobirin lomode lodo omode ati lagbalagba ko ti ejo awon agbesumo mi ta wiye ko je won loju rara ko je won loju bijoba ati awon asaju ilu ati ileto awon ori ade orun leke agaga ati awon agbofinro ton ba le doju ija ko awon agbesumo mi to maye le fun awon ara ilu awon to nseku pa awon eniyan eleran ara bi ti won lai se eran malu eduro na nibo la wa fe bayara ja bayi pelu on gbogbo to nsele ni Nigeria yi papa julo iku aitojo pipa ni nipa kupa ani ani kankan o si nbe pipe isele ijinigbe igbesunmo mi iseku pa ni bi eran o ti wa di toro fon kale kaakiri elekun jekun to nbe lorilede Nigeria bayi e ma je ka paro funra wa o ohun to nsele la nso lori eto wa ro lootu lati splash 105.5 fm ile funfun balao felele la wa ni Ibadan lorilede Nigeria.
1: Boy, this catfish sweet, oh. And I bet we bet influencer money and they take ball now.
2: Bet influencer? What thing be that?
1: Simple. Join Betway. Book your game and share your code with your guys. Every week, Betway goes summer you 4% commission.
2: Chai! I bet, sign me up.
1: Enjoy Betway Bet Influencer. Share your code and weekly. Download the app or visit betway.com.ng and enjoy exciting offers daily. 18 plus only. Play responsibly. Betway. Feel the action.
3: Are you in need of a nice and comfortable, fully furnished hostel accommodation in the University of Ibadan? Or are you in search of a place for seminars and executive trainings? Look no further. Adebayo Akande Hall is the go-to place for your lodging needs. With a home away from home feel, Adebayo Akande Hall is a four-star hostel built in a serene environment with constant supply of electricity. It has fully furnished rooms that gives you great comfort at an affordable price. Adebayo Akande Hall is located at Ajibode Extension, University of Ibadan. For inquiries and reservations, visit www.adebayohall.com or call 080-5699-8718 or 080-5699-8719 or 080-5699-8720. Adebayo Akande Hall. Built for comfort. Built for you.
4: God sent me because of you. And until you are blessed, heaven will not rest.
5: Are you believing God for a miracle, healing, restoration, breakthrough, or divine intervention? Then don't miss the Ibadan Miracle Crusade with the great servant of the Most High God, Pastor David Ibiaume of Salvation Ministries, home of success. Join thousands of worshippers that will come to God with faith and expect the supernatural. Jesus Christ is still healing the sick, restoring broken lives, and performing miracles today. Invite your family, friends, neighbors, and loved ones to Ibadan Miracle Crusade on Friday, 25th September 2026, time 5 p.m. at Liberty Stadium, Ibadan. Don't miss your day of divine visitation. Jesus is waiting for you.
6: Himself took your diabetes. Himself took your cancer. Himself took your pain.
7: In the name of Jesus,
6: your joy shall not be cut off.
8: In the name of Jesus.
1: Every time there's a match, there are two kinds of screams. First, the regular fans.
9: Goal!
1: Then there's this. That's Betway users celebrating louder for their team and for their winning bets. Play and win with Betway, your destination for all things sports and casino with solid odds, fast payouts, and 24/7 support. Download the app or visit betway.com.ng and enjoy exciting offers daily. 18 plus only. Play responsibly. Betway. Feel the action.
0: Síbẹ̀ náà, ó yẹ ká kan sára. Sí Sultan ti Sàkótó, Alhaji Saad Abubakar. Ẹlẹ́ẹ̀kẹta, fún bó ṣe sọ̀rọ̀ akin jáde ní apá òkè ọya orílẹ̀-èdè Nàìjíríà níbi ìṣíde ètò àpérò kan tó ń gbé kalẹ̀. Inú èyí tó ń fi ọ̀rọ̀ làákàyè bọ́ àwọn èèyàn bí oúnjẹ, ní pàtàkì à ń sọ̀rọ̀ nípa ètò ààbò àti bí àwọn ẹrú ikú kan ṣe ń pa àwọn èèyàn wa lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà àti lọ́dọ̀mọdé tán fi ń pa wọ́n bí ẹni pa ẹran. Wọ́n wá ń dà wọ́n sí àsíà. Ṣó wá yẹ ká dákẹ́ ni? Nígbà tí àwọn agbésùmọ̀mí tí wọ́n ń da àwọn èèyàn wa ríboríbo lórílẹ̀-èdè Nàìjíríà tó wá jẹ́ pé irú àwọn agbésùmọ̀mí tí à ń sọ yìí gan wọn lè dúró sínú ilé kálukú wọn àfinú igbó. Àwọn ará ìlú, àwọn mọ̀lẹ́bí oríṣiríṣi ènìyàn tí wọ́n ti kó sọ́wọ́ àwọn agbésùmọ̀mí lọ́kùnrin àti lóbìnrin àti àwọn ẹrú ikú wọ̀nyí, wọ́n sì ń gbé ẹ̀mí àwọn ará ìlú gbóná nípa wíwá owó pàṣípààrọ̀ ẹ̀mí tipatipa. Eléyìn à ń sọ̀rọ̀ nípa àwọn mọ̀lẹ́bí ẹni tán bá ti gbé jàǹtò ó di wọ̀ nínú igbó. Èyí tó kù náà ni pé kán máa fi fóònù béèrè iye báyìí. Mílíọ̀nù lọ́nà ọgbọ̀n náírà 30 million. Àtúngbáyé yẹn mọ́, ó ti di mílíọ̀nù lọ́nà 50 million nílùú tó lọ́ba tó sì níjòyè. Bíjọba àti àwọn aṣáájú ìlú àgàgà àtàwọn agbófinró tó bá lè dojú ìjà kọ àwọn agbésùmọ̀mí tó máyé le fún àwọn aráàlú lórílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n sì ń ṣekú pa àwọn tí ò mọwọ́ tí ò mẹsẹ̀. Àwọn ènìyàn ẹlẹ́ran ara bíi tiwọn tí wọ́n sì ń pa wọ́n láì ṣe ẹran màlúù. Ẹ̀dúnná ẹ̀yin olùgbọ́ wa tá a jọ ń jẹ aládùn ètò yìí, ọ̀rọ̀ olóòtú láti Splash 105.5 FM. Ilé funfun Báláú fẹ́ lẹ̀lẹ̀ la wà nìbàdàn. Ẹ dúró náà, níbo la fẹ́ bá yàrá já báyìí o? Níbo la fẹ́ bá yàrá já báyìí? Ẹ̀yin èèyàn wa, àní-àní kan ò sí ńbẹ wípé ìṣẹ̀lẹ̀ ìjínigbé ìgbésùmọ̀mí ìṣekúpani bí ẹni pẹran ó ti wá di tọ́rọ́ fọ́nkálé lórílẹ̀-èdè Nàìjíríà. Àní-àní kan ò mà sí ń bẹ̀ o, ẹ̀yin olùgbọ́ mi, wípé ìṣẹ̀lẹ̀ ìjínigbé ìgbésùmọ̀mí ìṣekúpẹni bí ẹni pẹran ó ti wá di tọ́rọ́ fọ́nkálé káàkiri ẹlẹ́kùnjẹkùn tí ń bẹ lórílẹ̀-èdè Nàìjíríà. Síbẹ̀ náà, ó yẹ ká kan sára ti sultan ti sakoto ni apa ariwa orilede nigeria alaji saada abubakar keta fun bo se soro akin jade ni apa oke oya orilede nigeria abi so wa ye ka dake ni nigbati awon agbesun mo mi ton dani siasia kaakiri origun mererin orilede nigeria so ye ko ri be ni toto ni ilu to loba to si ni joye laise ani ani eyin olugbo mi ta jo nje aladun eto yi oro lootu lati splash 105.5 fm ile fufu balawo felele lati nsoro ni badan lorilede nigeria laise ani ani apere rere ina ni sultan ti sakoto alaji saad abubakar keta lo fi lele yi pelu oro akin to so nibi to tin ke si awon osise alaabo to tin ke si awon oba alaye ori ade orun ileke pe se ba se ma wa wo awon eyan wa ton ma pa ni pakupa ninu gbolele yi nibi tawon kan tin pera won ni agbesumo mi daju daju o ye ki awon ori ade wa orun ileke yoko awon oba alaye la nso jake jado orilede nigeria kawon na shatileyin fun oro igboya ti sultan ti sakoto alaji saada abubakar keta bo se fohun sita o je ohun isiti ati isiri to ye ki o je ti ipinu okan awon omo orilede nigeria se bi yoruba na lo ma nso pe ai wi be ka ku si be a le ma pera wa ni ori ade orun leke hey oba to n so lori ilu kaakiri orilede nigeria ki awon oba alaye wa kawo gbera kon ma wo awon eyan to n pa ni ipakupa latookan ko ye ko ri be tori be lo se se pataki ki awon ika eniyan kon ma wa dun koko mo igbesi aye awon araalu ko ye ko ri be awon agbesumo mi won lero pe awon nikan la won nilo owo awon agbesumo mi won fi emi awon eyan lokunrin lobirin lomode lagbala rugbo won fi emi won sofo ko darara won wa npa awon eyan wa bi eni peran o buru jai o nigbati sultan soro ni bi ipade apero apapo nigeria kan eyi ti egbe mi ye ti ala ti o nsin eran malu to gbe kale lorilede nigeria ye ti won tun da pe ni awon egbe macban ti won gbe kale ton seto nilu abuja sultan ti sakoto ti fi da ijoba apapo orilede nigeria loju pe afika fowo sowopo lati gbogun ti akitiyan igbesumo mi oda egbe ta so yi awon na yo nbo awon ori ade orun ileke ati awon olori jori alagbegbe jagbegbe nileto gege bi awon na se fe ma fowo sowopo pelu awon oba alaye orun ileke ti won soro jade si igboro aye wipe a fe ako ani lati gbogun ti awon kukuru losan gboro loru to maye le fa awon orilede nigeria lokunrin ati lobirin lomode lodo lagbalagba oro lootu lati splash na ni o 105.5 fm ile funfun balawo felele la wa ni badan ni baye mo ti wa ni oju iwe oro lootu weroyin the punch fun ti ose to koja lo eyi to pin si abala meji abala akoko ni won pe akori re ni nje ti e mo ye awon omode ti won fi ese da titi la mu igboro kaakiri nitori ti won lanfani lati kawe lawon ile eko gbogbo ta ni lorilede nigeria eyin olugbo mi ta jo ngbadun eto yi oro lootu o je edun okan gba fun ni ipe awon obi ati alagbato miran ina la gbo pe lorilede nigeria yi won lagbara kankan lati le se onigbowo awon omo lo si ati lo keko lawon ile iwe gbogbo ta ba ni lori awijare obi ati alagbato ti won ni kankan lowo ariwo ti won pa na ni kosi kosi koto koto koka koka ise ohun o si lele yi eyin olugbo mi ki olorun ninu anu e ku le awon kan won yi kuro ni sakani wa lorilede nigeria eyin ti en gbadun eto yo ro lo ti e sami eduna kini ogun ti awa obi ati alagbato fe fi lele fa awon omo ta ba bi nigba ti a ba takiti ipako si ati ran omo nile iwe se mo pe iya ti bere si ni je awon omo lati ipile kolon ko saanu wa alakoko ni sise agbateru fun ikokan awon omo wa lati le kawe dojo ami ka won na di eyan nla leyin wo ola lọ́nà tí ẹ̀bùn àmútọ̀run wá irú àwọn ọmọ bẹ́ẹ̀ kó lè ba tàtayọ ọlọ́run jọ jẹ́ káwọn ọmọ wa kí wọ́n soríire ju àwa gan lọ o kọ́lọ́run má fi àwa àgbàlagbà náà sílẹ̀ ìpinnu ọlọ́run fún ayé wa lẹ́nì kọ̀ọ̀kan tá a jọ ń gbádùn ètò yìí ọlọ́run ọba yóò jẹ́ kó wá sí ìmúṣẹ níbi tí ọ̀làjú dé tó dé ní ìsìn jákèjádò nàìjíríà kò tún yẹ ká rí àwọn ọmọ tó yẹ kí wọ́n máa wà nínú ilé nígbà táwọn ẹlẹgbẹ́ wọn wà ní sùkúù tí wọ́n ti ń kàwé kò dáa rárá o ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọdé wa tó yẹ kó jẹ́ ògo ọjọ́ ọ̀la iná ló rìnrìn bọ̀rọ̀ káàkiri ẹsẹ̀ títì lẹ́ ti máa rí wọn ẹlòmíì nínú wọn káàkiri ẹlẹ́kùnjẹkùn lórílẹ̀‐èdè nàìjíríà wọ́n máa tọrọ owó ni àwọn òbí àti alágbàtọ́ wọn wọn fi wọn sílé ìwé wọn kàn tọrọ owó káàkiri ni ìmí nínú wọn ó ti di olè tó ń jí nǹkan káàkiri àfi kọ́lọ́run kó ṣàánú wa ẹ̀yin òbí àti alágbàtọ́ ẹ tètè gbé ìgbésẹ̀ kẹ tọ́jú àwọn ọmọ yín ọ̀rọ̀ olóòtú náà ni o splash 105.5 FM ilé funfun báláú fẹ́lẹ́lẹ̀ la wà ní ìlú ìbàdàn ẹ̀yin èèyàn mi ètò náà ti ń pákè lọ báyìí ó ti fẹ́ wá sópin ká tó mú ọ̀rọ̀ olóòtú wa fún tòní wá sí ìparí ẹ jẹ́ ká ṣera wo abala ọ̀rọ̀ olóòtú wéròyìn the nation fún ti ọ̀sẹ̀ tó kọjá lọ yìí tó pin sí abala méjì ṣùgbọ́n abala àkọ́kọ́ nìkan láàlè gbéyẹ̀wò nítorí àkókò torí ẹ̀yin náà mọ̀ pé lórí rédíò àkókò la máa ń tẹ̀lé a sì ní fẹ́ kí ètò kan kó dí èyí tó tún ń bọ̀ lọ́wọ́ alákọ̀ọ́kọ́ ni olóòtú ìròyìn the nation ló fi sọrí ìpadàbọ̀ àwọn ọlọ́pàá mopol ẹ̀yin tá a jọ ń gbádùn ètò iṣẹ́ yìí náà mọ àwọn ọlọ́pàá tó ń pè ní mopol èyí tó jẹ́ àròbájọ ọ̀gá àgbà ọlọ́pàá orílẹ̀-èdè yìí tó ń pè ní IGP ọ̀gbẹ́ni Túndé Dìsù nígbà tí abala kejì ọ̀rọ̀ olóòtú ìròyìn the nation fún ti ọ̀sẹ̀ tó kọjá lọ tó kọ̀rọ̀ olóòtú tiẹ̀ lórí àgbà òṣèré Olú Jacobs. Ọ̀páláńbọ̀ tí èbó fọ́ onígbànsọ orísọ Olú Jacob bábá o. Olú Jacobs níbo ni wọ́n wà ojàre Olú Jacob o. Àgbàlagbà àgbà ńláńlá alágbádá alágbàlagbà láti gbani nígbàkúùgbà àgbàlagbà ọ̀mọ̀wé onílàákàyè Olú Jacobs gbéra ńlẹ̀ odìdé bàbá ti lọ àgbà òṣèré akákátiri kákàkàkà bí àkàkà yẹn sí àkágbádá ọlá pẹ̀lú ẹ̀rín òka ní onírìndímọ̀ akálọ́ àkàhùn gbogbo bí àka bàbá mà ti lọ. Olú Jacobs lọ ọlọ́run ò lọ ó ń ṣe wá ní kàyéfì kò sẹ́ni tí ò ní kú láyé kò sẹ́ni tó ko rẹ̀ tó ko bàbá rẹ̀ ò ní dìgbòrò nínú Quran wọ́n ní kúlù nafsin dáì kátàlì mautì ó ní gbogbo ẹ̀mí ni yóò tọ́ ikú wò bíbélì sọ pé it is appointed unto a man to die but once thereafter judgment ó ṣe pàtàkì fún ọmọ ènìyàn láti kú lẹ́ẹ̀kan lẹ́yìn eléyìí ìdájọ́ ni Olú Jacob o. Tá a bá porí olúkòso ohun àrá nífi jẹ́ tá a bá ń relé èkó yí àgbúdọ̀ bẹ̀rù ogun tá a bá perí akọni kátẹríba níwájú akọni tá a bá perí èèyàn ńlá ká fi dà lálẹ̀ ló tọ̀nà Olú Jacob bàbá akọṣẹ mọṣẹ ilere ori itage onimọ oludanileko akọṣẹ mọṣẹ baba agbalagba orisun imọ ma ti lo o wa nu weroyin the nation ose to lo yi baba olu jacobs te ba n were ori itage te ba ti ri baba inu eyan ma n dun ni won bi baba yi lodun 1942 olu jacobs baba re bi agbare ni nkan bi ose melo kan seyin lodun 2026 ta wa yi United Kingdom UK ni se akoso mose baba tore bi agbare olu jacobs ti bere ni bi to ti se afikun idanileko ere ori itage re ni Royal Academy ni lu London ibi ti o kiki olu jacob to ti bere si ni takakiri agbaye lele yo abe raye baba ma ti lo olu jacob ko seni to mo asiko ti iku yo kan leku keke fun gbogbo wa sugbon a n bi olorun pe ko fun wa ni opolopo aanu ko je ka dagba ka dogbo ka se rere laye ki a ma je ikokan awon omo ati omomo ati aromodomo wa olu jacobs baba agba ti lo baba ti lo amoye ami eye ni baba olu jacob ti gba nigba ti won wa laye okunrin takuntakun bi erin yagi loko ni bo ba dele o kile bo ba dona ko kero ona olohun ko tumo le bi baba olu jacob ninu ati awon agba osere ti won je arini mo ni alati leyin fun baba olu jacob eja nla lo ninu bo eyin eyan wa kuni juba ilo lori eto wa oro lootu te ti n gbadun lati dede ago kan osan oni Sunday mo dupe lowo Ayola Ayomide Ayo Ayo yo ma wa ninu igbese aye re oku ise takun takun mo ki Victor Daudu ati Tolu Adebamowo lawon to di eka igba ohun sile mu mi o si gbedo gbagbe studio manager olowo odan to n gbe ipolowo ọja jade to si ri wipe eto kan ko di ikeji lowo gbogbo yin naa ni mo ki eyin ore mi teyin naa n gbadura wipe ise yi mo fe se ni aseye olohun oba yo je ki adura yin yi pada o ma wa di eri e di eniyan nla lenu ise yi lagbara lowo olohun to loruko lootu eto yi oluwa seun omakinola ina ni emi alagbede ede lere shitu ti gbogbo eyan mo si mido mido ile to ba mi ko ti o se fotetu sugbon lohun oba lo nfun wa se titi ago kan osan lojo mejo Sunday ojo eku eje ki ma kiyin pe a pade pelu ogo olorun eku kale
8: Flash FM 105.5.
9: Oh boy, this catfish sweet oh.
10: And I bet we bet influencer money they take ball now.
11: Bet influencer, what do you mean that?
10: Simple, join Betway, book your game and share your code with your guys. Every week, Betway goes summer you 4% commission.
12: Chai, I bet sign me up.
1: Enjoy Betway Bet Influencer. Share your code and weekly. Download the app or visit betway.com.ng and enjoy exciting offers daily. 18 plus only. Play responsibly. Betway. Feel the action.
13: Flash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti ń fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
14: Ẹ̀yin tèmi báwo ni o ṣe wa?
15: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá báwo lo kọ wa ṣe ń ṣe fún wa láwọn náà ṣe fúnra wa.
16: Orúkọ tèmi ni Sarah Adédọkùn inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
17: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi di ńlá mọ́ mi lọ́wọ́.
18: Ó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Yanmi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jìn kí fún ọ kúkú mọ́ nínú.
19: gbéralẹ̀. Máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹrọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
20: 0807-112-4000.
19: Flash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
21: Tẹ́tẹ́ bá ti ń gbọ́ kòkòkò lórí rédíò yín. Ètò àgọ́ lájìn ló wọlé dé wẹ́rẹ́. Àgọ́ lájìn.
22: Aya dùn bí oyin, a dùn bí oyin sẹ́.
23: Yorùbá yorùbá yorùbá.
21: Fún aramada ètò tá a gbé kalẹ̀ fún yín láàrin ọ̀gànjọ́ láti ṣètanijí fún gbogbo olólùfẹ́ rédíò jákèjádò tí ó fi tàsìkò kankan ṣe nígbà tó jẹ́ pé bí ọ̀sán gẹ́lẹ́ láàjì ẹlòmíín rí. A jẹ́ pé kọ́gbọ́n sáhùn pẹ̀lú atọ́kùn ètò àgọ́ láàjìn ìyá àdínì gbogbo splash. Aminat Adetun Badman Mọ́tfàlà ní gbogbo ọjọ́ Ìṣẹ́gun Tuesday láago méjì òru. Abala àkọ́kọ́ lórí ètò ni ní fàájì. Níbi tí ó ti máa jẹ̀gbálágún onírúurú orin ilẹ̀ wa tó jẹ tí ń gbèsè tó sì tún pe ọkùnrin ni wálé. Abala kejì lápè ní sọ̀rọ̀ sókè. Níbi tí ó ti máa pè wọlé sórí ètò fẹ̀dùn ọkàn yín hàn tá ó sì máa wá ojútùú sí i pẹ̀lú àmọ̀ràn tó jiná kooroko láti ẹnu ẹ̀yìn amòye. Àbùláàjì nìkan ni ọmọlúàbí Splash 105.5 FM pẹ̀lú Aminat Adetun Badmus. Kaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaikaik
2: Oh, Mama, what a pleasant surprise. You're welcome.
3: My daughter, I like the cheerfulness in your voice, especially after the fright Papa gave you. No thanks to diarrhea. Where is my grandson?
2: He left for school a few minutes ago.
3: Oh, so he's not strong enough to go back to school. I knew giving him ORS would do the magic and stop the purging. I even brought some more for you to keep in your stock.
2: Really? Thank you, Mama. The zinc tablets helped a great deal.
3: Zinc tablets?
2: Oh, yes. I gave the boy a fresh mixture of ORS as he was purging and zinc tablets for 10 days, which stopped the diarrhea quicker.
3: I see.
2: Mommy. Yes, Baba.
3: Are you okay?
4: Yes, Grandma. I only came back because I forgot my exercise book.
20: With diarrhea, ORS replaces the water lost, and zinc tablets for 10 days stops the diarrhea faster and makes children healthy. If symptoms persist, take your child to a hospital.
24: My guy, you say Betway gets plenty, plenty casino games for Niger. Over 400 games. Aviator, Blackjack, Roulette, Baccarat, Slots, Live Casino. The list not a finish over. Eh? No matter what you like, it did there for you. Every game in one place. Join Naija's home of casino and win big today.
25: Download the app or visit Betway.com.ng and enjoy exciting offers daily. 18 plus only. Play responsibly. Betway. Feel the action.
26: Splash FM 105.5.
27: Official Sounds with DJ Gavpop.
28: Sound a big thing, damn.
29: Yes, yes, y'all, about it's your boy David OBO's in the building. And you're now hanging with DJ Gavpop on the decks, killing it with the baddest tunes. Let's go.
27: DJ Gavpop.

0: Flash FM 105.5.
1: Wow! Ewa jadu itawo didara ti new Bobo 100. Bobo 100 ni wara miran ti nbe ninu igo ni milimita igba o le mewa. Ti o si kun fofo pelu vitamin C, PHA ni eyi ti ma mu opolo ji pepe. Ti o si tun se ara lore. O tobi si, o dun lenu be lo tun ki popopo. Bobo 100, asara lore didara fun gbe re.
2: Ọlọ́run nìkan ní ṣàánú ẹ̀dá, ṣùgbọ́n Ọlọ́run máa ran olùrànlọ́wọ́ sí èèyàn láti jíṣẹ́. Káàṣì ẹ̀yẹ lẹ́dàá sí wa lákòókò yìí láti jíṣẹ́ ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn. Eléyìí tí kìí sún tí kìí rẹ̀ nígbà kankan, kí ayọ̀ àti ìbùkún lè dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Ìyẹn nínú oṣù Ẹ́bà yìí, káàṣì ẹ̀tẹ́ ti mọ̀ bí ẹni mowó tí tanná sínú àpò gbogbo ènìyàn. Ó tún máa gbé ẹ lọ sí ìpele tó ga jù. Ó tún yá o, ẹ jẹ́ kí n jayín sí ti Independence Day Cash Pot. Àwọn olúborí 1466 ni yóò máa jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Gbogbo ọjọ́ Friday ni Double Winning Cash Pot. Níbẹ̀ ni káṣẹ̀ ti ń sọ ọ̀pọ̀ ènìyàn di mílíọ́nìà tuntun. Èyí kì í ṣe àkọ́kọ́ ṣe irú ẹ̀. Ǹjẹ́ ló rò wípé ìwọ gan-an ló kàn láti di mílíọ́nìà wa? September 30 ni Special Independence Cash Pot. Nítorí náà, má ṣe fi àkókò rẹ ṣòfò. Lórí Splash FM, *347*1004#. Lórí Lágelú FM, *347*1004#. O sì tún lè ṣàbẹ̀wò sójú òpó website pẹ̀lú www.cashier.ng. Ẹni ọdún 18 nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ọ̀yọ́ State Gaming Board ló fòun tẹ̀lú káàṣì ẹ̀. Káàṣì ẹ̀ nínú oṣù Ẹ́mbà yìí, àkókò rẹ̀ láti jáwé olúborí nìyí. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀. Káàṣì ẹ̀.
3: Ọ̀rẹ́ mi, ṣé pé àgbọ̀n mi ṣì ń jò?
4: Bọ́má ṣe rí nìyẹn o.
3: Bí àgbọ̀n mi ṣe ń kó tó. Ó mú mi rántí ìgbà tí ṣínà yàgbẹ́ gbòòrò léraléra.
4: Bẹ́ẹ̀ ni o, ta ló lè gbàgbé bí agbára ṣínà ṣe sá lọ àbí ohun tí ojú ìwọ fúnra rẹ rí?
3: Ọpẹ́lọpẹ́ ORS àti tábúlẹ́ẹ̀tì zinki, ṣínà mi kò jẹ́ pàdánù omi ara bí àgbọ̀n mi láyé. Mo fún ní tábúlẹ́ẹ̀tì ORS láti fi rọ́pò omi tí ó ń jáde lára rẹ̀ gẹ́lẹ́ bí ẹ ṣe ń pọn mi padà sínú àgbọ̀n mi.
4: Ṣùgbọ́n pípọn mi padà sínú àgbá omi kọ́ ló máa dá jíjò tàbí ìgbẹ́ gbuuru dúró?
3: Bẹ́ẹ̀ni o, iṣẹ́ ti tábúlẹ́ẹ̀tì zinc ń ṣe nìyẹn. Ó máa ń dá ìgbẹ́ gbuuru dúró àti ìpadàbọ̀ wá ìgbẹ́ gbuuru sínú ara.
4: Ká ní pé wọ́n lè ṣe ORS àti tábúlẹ́ẹ̀tì zinc fún àgbá omi mi, ìbá dára o.
3: Ọ̀rẹ́ mi, o lè pààyàn lẹ́rìn. Wo, ọkọ rẹ ni yóò gbọ́ sílẹ̀. Sóṣòkòtò rẹ mú dáradára, á rójú tu rẹ.
5: Pẹ̀lú ìgbẹ́ gbuuru, ORS a máa dá omi ara tó ti sọnù padà bọ̀ sípò. Àti pé lílo tábúlẹ́ẹ̀tì zinc fún ọjọ́ mẹ́wàá gbáko, á dá ìgbẹ́ náà dúró lára ọmọ, á sì wà ní àlàáfíà.
0: Are you in need of a nice and comfortable fully furnished hostel accommodation in the University of Ibadan? Or are you in search of a place for seminars and executive trainings? Look no further. Adebayo Akande Hall is the go-to place for your lodging needs. With a home away from home feel, Adebayo Akande Hall is a four-star hostel built in a serene environment with constant supply of electricity. It has fully furnished rooms that gives you great comfort at an affordable price. Adebayo Akande Hall is located at Ajibode Extension, University of Ibadan. For inquiries and reservations, visit www.adebayohall.com or call 080-5699-8718 or 080-5699-8719 or 080-5699-8720. Adebayo Akande Hall, built for comfort. Built for you.
6: Wọ́n tún bẹ̀rẹ̀. Wo lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi?
7: Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
6: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
8: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn, chili àti kànáfùrù.
6: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
8: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀, yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
0: Flash FM 105.5.
9: Yes, yes, y'all, everybody. It's your boy, David OBO's in the building. And you're now hanging with DJ Goth Pop on the decks, killing it with the baddest tunes. Let's go.
10: DJ Goth.

0: Splash FM 105.5.
1: Báwo ni ọ̀rẹ́ mi? Ǹjẹ́ o ní ohun kan tàbí omiín tó ń pa ọ́ láyà lórí ìjákulẹ̀ tàbí ìyàsọ́tọ̀? Àbí o ti ní ìrírí ìdẹ́yẹsí rí? Ǹjẹ́ o nílò àmọ̀ràn kan tàbí omiín láì ṣe pé ẹnìkan dá ọ lẹ́jọ́ tàbí dá ọ lẹ́bi? Báwo lè làágùn jìnnà o? Ẹbí kan ń bẹ fún ọ lórí ètò Family Matters tó ń wáyé lọ́jọ́ ọjọ́ ìsinmi Sunday láago 5 ìrọ̀lẹ́ lórí ìkànnì Splash 105.5 FM. Ẹ pàdé ọ̀rẹ́ yín Ọmájúwà lórí ohun tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìdílé. Bóyá ẹ polongo ẹ̀.

0: Ember Mode, them don't finally land up. Time for your hustle to finally pay. Cashier, the ultimate money spinning machine. They take you to the next level for this Ember month, eh? With the Ember winning galore. First of all, make a let you know about the Independence Day Cassati. 66 people now you go chop a better money inside 1 week. Double winning cash pot safe day as a cashier go they make a new billionaire every Friday. Yes, you were the listen here. You fit be the next millionaire on top of cashier. September 30, now the special Independence cash pot now you go shell on that day. And go loud pass a bazooka. Make una play cashier today for Splash FM. You feel post and tax start 347 *1004 *1#. If now like a new FM, they hungry you. Oh yeah, now start 347 *1004 *2#. You fit enter our website www.cashier.ng. Remember, say cashier. Now for only those people who don't enter 18 years old. And now all your state getting bored. 9 license and Jody Cashier. No cashier.
1: God sent me because of you. And until you are blessed, heaven will not rest.
2: Ìjẹ́ ìwọ retí iṣẹ́ ìyanu Ọlọ́run àbí ò ń gbàdúrà fún ìwòsàn ìtúsílẹ̀? Gbìyànjú kó o wà níbi ìsọjí àgbáyanu ìta gbangba tó máa wáyé nílùú Ìbàdàn pẹ̀lú ìránṣẹ́ Ọlọ́run alàyè ni
3: Pastor
2: David Ibiyome láti Salvation Ministry Hope of Success. Ìpàdé yìí máa wáyé lọ́jọ́ Ẹtì ọjọ́ 25 oṣù kẹsàn-án ọdún 2026 ní aago 5 ìrọ̀lẹ́ ní Liberty Stadium tó wà nílùú Ìbàdàn. Máa bọ̀ pẹ̀lú ìgbàgbọ́ rẹ nítorí Ọlọ́run ṣì ṣeṣẹ́ ìyanu. Ó wu àrùnsàn, ó sì yí ayé ènìyàn padà. Pé àwọn ẹbí rẹ, ọ̀rẹ́ rẹ àti gbogbo àwọn olólùfẹ́ rẹ pátá. Ìsọjí àgbáyanu ìta gbangba tó máa wáyé nílùú Ìbàdàn. Àràgbá yamuyamu ìyanu dúró dì ọ́. Jésù l'Olúwa.
1: God will make sure every force in heaven backs the words I've spoken just to bless you in the name of Jesus.
4: As I decree from today, all tears will wipe away from your eyes. Your joy shall not be cut off.
1: Into the name of Jesus.
5: FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidi gbà sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáńlá ayé.
6: Ẹ̀yin tèmi báwo ni o ṣẹ́ wa?
7: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kan wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
8: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
9: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi di ńlá mọ́ mi lọ́wọ́.
5: Ó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Yọ́n mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jìnkí fún ọ kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
9: 0807-112-4000.
5: Splash FM Media Academy, ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.